0: Iba Ọlọ́run ọba, ọba tó dá gbogbo ẹ̀dá.
1: From Lagos, this is
0: Oṣù Keje ọdún

0: ìtara sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa lápá ìkọlù ilé tí wọ́n pè ní xenophobic ilé tí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ń kọlu àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria gẹ́gẹ́ bí Kashim Shettima ṣe rọ gbogbo àwọn adarí nílẹ̀ Africa lápá ìwọ̀ oòrùn níbẹ̀ ló ti ní kí wọ́n wò ó torí wípé orílẹ̀-èdè Nigeria kìí ṣe orílẹ̀-èdè tí a máa fi rúbọ o bẹ́ẹ̀ ló jẹ́ wípé akínkanjú ni wá a ń ṣiṣẹ́ ká lè lówó ni o wọ́n wá rọ gbogbo wọn pé kí wọ́n fojú wò ó bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé orílẹ̀-èdè South Africa ó rọ gbogbo àwọn tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé kí wọ́n mú ọmọ orílẹ̀-èdè Nigeria tó bá ń bẹ nílẹ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn o torí pé àwọn náà kúrò lórílẹ̀-èdè wọn wá síbẹ̀ láti wọ ọrọ̀ ajé wa ni kì í ṣe bí kẹ́ ẹ máa pa wọ́n o gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Kashim Shettima bó ṣe sọ eléyìí ṣùgbọ́n wá rọ gbogbo àwọn adarí àwọn aláṣẹ gbogbo ilẹ̀ Áfíríkà lápá ìwọ̀ oòrùn pé kí wọ́n fojú re wo ọ̀rọ̀ náà kí wọ́n sì wá nǹkan ṣe sí gbogbo ìkọlù tí àwọn orílẹ̀-èdè South Africa tí wọ́n ń kọlu àwọn ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ilẹ̀ Nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ńbẹ̀ kí wọ́n fojú àgan kí wọ́n fi wò ó kí wọ́n sì tẹ́jú mọ́ dáadáa kí ó lè bá a ríire.
1: Oh, at www.jordan105fm

igbákejì ààrẹ bọ́lá ahmed tinubu igbákejì wọn ìyẹn kashim shettima ló ti rọ gbogbo àwọn olórí àti àwọn aláṣẹ apá ìwọ̀ oòrùn áfíríkà wọn ni ó ti rọ̀ wọ́n o láti wo ojú tótó àti ìgbésẹ̀ àti ìfojúsùn àti

ọ̀rọ̀ di àrírú eléèrí abíndẹ́rù bọ́ lọ́rọ̀ mànìkẹ́ òun ni wọ́n ló máa ṣẹlẹ̀ ní ìlú kan tí wọ́n pè ní gẹ̀rọ́ ní ìjọba ìbílẹ̀ jọ́ọ̀sì ìyẹn ní jos south local government ní ìpínlẹ̀ plateau lánàá tí ṣọjọ́ ajé monday gẹ́gẹ́ bí wọ́n ṣe ni wọ́n rí òkú àwọn méjì kan eléyìí tí wọn kò mọ orúkọ wọn ṣùgbọ́n obìnrin ni wọ́n o wọ́n ní òkú àwọn méjì ni wọ́n bá ní ọ́fíìsì àwọn ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí council ìyẹn tó jẹ́ orírun wọn bẹ̀ nílùú plateau níbẹ̀ ni wọ́n ní wọ́n ti rí òkú àwọn obìnrin méjì kan níbẹ̀ o kó tó di pé oríwá àríwá eléèrí abíndẹ́rù bọ́ lọ́rọ̀ mànìkẹ́ wọ́n ní ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní ba gbogbo àwọn èèyàn tó fi jẹ́ wípé gbogbo àwọn obìnrin tó wà ń bẹ̀ pátápátá ni wọ́n tú yáyá síta o wípé tá ń wá ṣerú eléyìí tá ń dọ́rọ̀ eléyìí wò tá ń ṣe bẹ́ẹ̀ tá ń wí tá ń ṣe tá ń gbègbèsẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe wá ṣàlàyé wọ́n ní òkú àwọn méjèèjì yìí náà ni wọ́n bá lánàá tí í ṣọjọ́ ajé monday tí wọ́n sì gbé wọn kalẹ̀ síbẹ̀ wọ́n ní kó tó di pé àwọn wá pe àwọn ọmọ ogun láti wá síbẹ̀ kí wọ́n wá fojú sùn lùkùn tó gbé wọn kò mọ èrò ikú eléyìí tó pa wọn o ìyìn náà jáde nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní wọ́n ní àwọn ikọ̀ ọmọ ogun ìyẹn andikai náà ni ọwọ́ wọn ti ba àwọn méjì kan tí wọ́n jẹ́ ará ilẹ̀ òkèrè eléyìí tí wọ́n ní ìkánnú wọn jẹ́ ọmọ ọdún méjì lé ní ọgbọ̀n tí wọ́n sì ní ìkan ìkejì jẹ́ ọmọ ọdún mẹ́rin ó dín ní ogójì tí wọ́n ní èyí tí ó jẹ́ ọmọ ọdún méjìlélọ́gbọ̀n yìí ọmọ orílẹ̀-èdè sudan ni o ọkùnrin ni bẹ́ẹ̀ ìkejì tó jẹ́ ọmọ ọdún mẹ́rin ó dín ní ọgbọ̀n ó dín ní ogójì ìyẹn 36 òun náà ló jẹ́ pé obìnrin lòun ọmọ orílẹ̀-èdè ghana ni o wọ́n ní wọ́n rí wọn ní ìjọba ìbílẹ̀ uba sí askira ní ìpínlẹ̀ borno gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun bí wọ́n ṣe ṣàlàyé tí wọ́n fi ojú wọn léde wípé ṣẹ́ẹ̀rí ìtó jẹ́ ọmọ orílẹ̀-èdè sudan yìí ìyẹn sudanese wọ́n ní orúkọ rẹ̀ ní musa fasha eléyìí tí wọ́n ní afurasí ọmọ ilẹ̀ òkèrè tó jẹ́ agbébọn ní iṣẹ́ tó yàn láàyò wọ́n ní bẹ́ẹ̀ náà ló ń ṣe àsopọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí wọ́n ní ṣẹ́ẹ̀rí yìí obìnrin tó jẹ́ ọmọ orílẹ̀-èdè ghana tí wọ́n pè ní ghanania ó ní orúkọ rẹ̀ jẹ́ mary florence wọ́n ní òun náà jẹ́ ìkan lára àwọn tí wọ́n hùwà kò tọ́ ìwé ìròyìn daily post náà ló gbé pé àwọn ọmọ ogun andikai ọba

0: ọjọ́ mi tó rọ ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ìyẹn lánàá tí í ṣọjọ́ ajé monde níbẹ̀ gangan ló ti ní cherry lótìtọ́ lódòdó ló jẹ́ pé wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe gbé jáde pé àwọn ọmọ ẹgbẹ́ ipman ni wọ́n ní àwọn ò ní mọ̀ gbépo jáde láti ilé ìfọpo dangote mọ́ látàrí wípé dangote ń ta epo rẹ̀ ní dọ́là ìyẹn owó ilẹ̀ òkèrè wọ́n ní ṣùgbọ́n àwọn ò tí ì fẹnukò lórí pé àwọn ò ní gbépo kúrò láti ilé ìfọpo dangote o àwọn àjọ ipman náà sọ bẹ́ẹ̀ láàárọ̀ ìkádìkè ló ṣàlàyé ó ní lótìtọ́ lódòdó ló jẹ́ wípé àwọn ń sọ̀rọ̀ lórí bí epo náà ó ṣe ṣe àwọn sì ń jíròrò lé lórí nù ó sì sọ pé àwọn ò wá sọ pé àwọn ò dáwọ́ dúró ná láti máa gbé epo kúrò ní akàtà ilé ìfọpo dangote ó ní kò sóhun tó jọ ó wà nínú ìwé ìròyìn punch kódà ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó dẹ̀ mọ ohun tó sọ gbogbo ẹ̀ náà ló ń fa kò mọ òkun ẹ̀yọ o ẹ̀yìn náà lọ gba change ìròyìn náà láàárọ̀ yìí ẹ̀bà nínú ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ̀ńbẹ̀ láàárọ̀ yìí. àyà owó tó tó 80 trillion naira o àwọn ìjọba orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n tàn mọ́lẹ̀ sọ́rọ̀ o wọ́n ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ìjọba àpapọ̀ ti ní àwọn ìyà owó ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu wọn kò yá owó tó tó 80 trillion naira láàrin ọdún mẹ́ta o gẹ́gẹ́ bí ohun tí ìjọba sọ o wọ́n ní lótìtọ́ ló jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí yóò má dabarú nǹkan ni wọ́n ní nígbà tá a ṣe gbogbo ohun tá a ṣe tá a gbé kalẹ̀ wọ́n ní àyà owó tó tó 80 trillion naira o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ mínísítà fún ètò ìṣúná àti ẹni tó jẹ́ adarí tó tún jẹ́ mínísítà fọ́rọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ìyẹn taiwo oyedele òun gangan náà ló ń tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aṣòfin tí wọ́n jẹ́ ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ ètò ìṣúná orílẹ̀-èdè nàìjíríà àti ọrọ̀ ajé níbẹ̀ gangan ló ti sọ̀rọ̀ wípé ẹ wo àyà owó kankan tó tó 80 trillion naira ó ní bẹ́ẹ̀ náà ló jẹ́ pé 75 million ló ń bẹ ńlẹ̀ eléyìí tá a jẹ ní gbèsè a tún wá yá 80 trillion naira mọ́ ó ní ó ní ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu àyà tó tó bẹ́ẹ̀ ayáwó ṣùgbọ́n kò tó 80 trillion naira wọ́n ní ayáwó oyedele ló sọ bẹ́ẹ̀ o níbẹ̀ ló ti ní ẹgbẹ́ gègéle kẹ́ ẹ yẹ̀wò dáadáa nígbà tí wọ́n ń gbé ọ̀rọ̀ náà síta ó ní owó tá a yá ń bẹ ńlẹ̀ ó ní gbogbo owó tó sì jẹ́ pé gbèsè tó ń bẹ ńlẹ̀ káàkiri tá a ti wà tá a mọ̀ pé a fẹ́ àsan báyìí ó ní òun ló tó 75 trillion naira ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọn ò mọ iye owó ìtọ́wọ́n táwọn eléèbó ń pè ní figure ó ní ṣùgbọ́n gbèsè tó ń bẹ ńlẹ̀ a lè torí ìyún ká wá ní pé àtún ní ṣe nǹkan kan nínú ìṣèjọba tá à ń ṣe ṣùgbọ́n àyáwó àkànyà tó owó tẹ́ ẹ̀ sọ pé ayá òun ni o.
1: Awesome talk every day, all day, on the go.
0: Láàárọ̀ tòní ṣé ẹ rí bí n bá di ààrẹ lọ́dún 2027 ẹ̀mí lára o ohun tí ń ṣe ni wípé màá kàn máa pe gbogbo wọn ni pé ẹ wá ẹjẹ́ àjọ ṣe papọ̀ kí lọ ọgbọ́n tẹ̀yìn ní ọgbọ́n òun ìwọ ní ọgbọ́n òun lèmi ní kájọ sópọ̀ kó lè dunra wọn ni òkè orílẹ̀-èdè nàìjíríà lè dùn ni o tàlẹ́ tó ń sọ̀rọ̀ ọmọ òye nínú ọdún nínú ẹgbẹ́ òṣèlú ndc nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ ìyẹn ọ̀gbẹ́ni peter obi òun náà ló sọ̀rọ̀ láàárọ̀ yìí pé ẹ wo bí n bá da ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ yàn mí tẹ́ ẹ dìbò fún mi tẹ́ ẹ gbé mi débẹ̀ tí mo di nọmba 1 lórílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2027 tí wọ́n kéde èsù èsì ìdìbò tó ní peter obi ló jáwé olúborí o ó ní ẹ wo èmi ò ní fi gbàkan bọ̀kan nínú o bẹ́ẹ̀ ló jẹ́ wípé mi ò ní fi ìṣèjọba mi ò ní fi gbé olóṣèlú kankan àbí mo fẹ́ fi ní lára o gẹ́gẹ́ bí o ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ó wà lẹ́nu wò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ anambra peter obi náà ló ti ń tẹnumọ́ pé tẹ́ ẹ bá rí dájú pé mo di ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2027 ó ní iṣẹ́ tóun ó ṣe pẹ̀lú ìṣèjọba tóun bá ti wà ń bẹ̀ òun ó rí dájú wípé gbogbo àwọn ohun tó jẹ́ kùdìẹ̀kudiẹ lórílẹ̀-èdè nàìjíríà òun làwọn ò fi ṣiṣẹ́ ṣe o ó ní òun ò wá ní dáṣe òun ó ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn tó kù nítorí wípé èèyàn kan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ́ o ó ní igi kan ò sì lè dágbèsè níbẹ̀ ni peter obi ti ní èmi ó mú gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé ẹ wá kíni wọ́n mọ̀ ọ̀nà wọn lágbègbà ó nítorí wípé ọpọlọ èèyàn kan kì í ṣe kíni kì í dátòlú o ó ní ṣùgbọ́n bí a bá jọ gbára wa papọ̀ bí òṣùṣù ọwọ̀ ó ní àjẹ títí àfẹ́ṣinṣin ó ní ìdíre tó fi jẹ pé òun ó sọ òótọ́ o ó ní bẹ́ẹ̀ ló sì jẹ pé ọdún mẹ́rin péré pé òun ó lò lórí àléfà lẹ́yìn ọdún mẹ́rin ọ̀hún ohun tóun bá ṣe sílẹ̀ tán bá yan òun gẹ́gẹ́ bí ààrẹ ni o ó ní ohun tóun bá ṣe láàrin ọdún mẹ́rin ọ̀hún ó ní kódà táyé ò fi parẹ́ wọn ò ní gbàgbé òun p Peter Obi lo so be o wa nu ero yin Daily Post laaro yi e lo gba je ndiro yin na lekunrere.

ṣẹ́rí àwọn tí wọ́n ń tẹ̀lé wa tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n ń tẹ̀lé wa gẹ́gẹ́ bí àwa ṣe jẹ́ olóṣèlú nínú ètò ìdìbò ọdún 2027 ẹjẹ́ ń sòótọ́ fún yìí o wọ́n ń ṣe lébi o kì í ṣe torí oúnjẹ náà ṣe ń tẹ̀lé wa àbí torí owó o ẹ jẹ́ kí ọjọ́ ìdìbò dé ìgbà yẹn lẹ́mọ̀ wípé a lérò lẹ́yìn àwọn ò fowó kérò jọ bẹ́ẹ̀ la sì gbírẹ̀sì àgbé àwọn oúnjẹ kankan àgbé fún èèyàn àkẹ́wà fún wọn kódà fún wọn ní ₦1 ṣùgbọ́n wọ́n fẹ́ràn wa ni wọ́n sì mọ̀ pa ní èròǹgbà tó dáa lórílẹ̀‐èdè fórílẹ̀‐èdè nàìjíríà ìdínú tó fi ń tẹ̀lé wa wọn ni ẹja dé ibi láti dìbò lọ́dún 2027 ìgbà ń gan lẹ́ẹ̀tọ́ mọ̀ wípé èrò ń bẹ lẹ́yìn lìgálìlìgálì gan fúnra rẹ̀ èrò ni ta ló ń sọ̀rọ̀ kwakwanso náà ló mà tún sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn plateau times bó ṣe gbé jáde láàárọ̀ yìí. ẹni tó jẹ́ ọmọye igbákejì nínú ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ ìyẹn onímọ̀-ẹ̀rọ rado òun náà pé àwa lérò lẹ́yìn o bẹ́ẹ̀ ló jẹ́ wípé àwọn èrò tí ń tẹ̀lé wa kì í ṣe torí ohun tí wọ́n ó jẹ ni wọ́n fi ń tẹ̀lé wa o wọ́n ní wọ́n ti jẹ́ nǹkan wọ́n sì ń jẹ ń lé wọn àwọn ò fún wọn lówó bẹ́ẹ̀ láàgbé oúnjẹ fún wọn o nígbà tí kwakwanso nínú ọ̀rọ̀ tó fa kò mú òpin ẹ̀yọ lójú amúmáwòrán lánàá níbẹ̀ ni kwakwanso ti ń sọ wípé alérò lẹ́yìn kì í ṣe torí oúnjẹ àbí torí owó ó forin sẹ́nu o ó ní ẹ wò ó ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ kọ́ ọdún 2027 òde ẹ gbà tó ń di ìròyìn náà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ kwakwanso náà ló sọ̀rọ̀ eléyìí di mímọ̀ láàárọ̀

0: wọ́n ní ilé ìtajà tó tó mẹ́ta ó dín ní ogún 17 ni ó jẹ́ wípé láàárọ̀ kùtùkùtù lónìí tí ń ṣọjọ́ ìṣẹ́gun.
1: 105 FM.
0: ìlú ìgbìmọ̀ akọ̀wé ìròyìn punch létí wípé iná ìga náà ló ṣẹyọ ní nǹkan bíi aago kan ó kọjá ìṣẹ́jú mẹ́wàá òwúrọ̀ kùtùkùtù hàì tí ń ṣe òní tí wọ́n sì ní ó bá ọkọ̀.
2: Listen now and turn up.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọjà jẹ́ ò tí wọ́n sì ń ṣàlàyé gẹ́gẹ́ bí Afolábí ṣe sọ ò wípé. Látàrí ìwádìí àti ohun tí àwọn fi mú fílẹ̀ tí àwọn fi etí kọ́ lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ òun náà ló wá ń ṣàlàyé wípé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ gidi gan o nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí àwọn èèyàn ń tà nínú àwọn ṣọ́ọ̀bù ọ̀hún òun náà ló mà jóná gúrúgúrú gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀ síwájú wọ́n ní àwọn àjọ làṣẹ́mà òun náà ló jẹ́ wípé ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n ti pè wọ́n náà ni àwọn àti àwọn àjọ panápaná làwọn ti ṣe kíni o làwọn ti dé síbi ìṣẹ̀lẹ̀ náà kó tó di wípé ọ̀rọ̀ náà ó padà lọlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí gangan òun náà ló jẹ́ wípé àwọn ṣọ́ọ̀bù tajà eléyìí tó tó 17-32 òun ló jẹ́ pé wọ́n fi ara gbá iná náà ní òwúrọ̀ tòní wọ́n ní ìṣẹ̀lẹ̀ iná ṣẹlẹ̀ ní ìlú Èkó ní ọjà Sáábò ó wà ní ìwé ìròyìn punch láàárọ̀ yìí kọ́ lọ ń ṣàánú fún wa o. wọ́n níyàn méjì náà ni ó mà gbẹ́mí mi ò ọkùnrin kan àtobìnrin kan ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá eléyìí tó wáyé pẹ̀lú ọ̀kadà ní agbègbè kòtò àjàlá ní owódé ní ọbáfẹmi owódé local government níjọba ìbílẹ̀ ọbáfẹmi owódé ní ìpínlẹ̀ ogun ìyẹn lánàá òun ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọ̀hún ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ogun state traffic compliance and investment agency ìyẹn Babatunde Akinbíyì òun náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ láàárọ̀ ní ti ṣọjọ́ ìṣẹ́gun fún àwọn akọ̀ròyìn gẹ́gẹ́ bí Akinbíyì bó ṣe ṣàlàyé ó ní ìjàm̀bá yìí òun náà ló jẹ́ wípé eré àsápajúdé àti àìlè darí ohun tí èèyàn wà ìyẹn ọkọ ọ̀kadà eléyìí tí wọ́n ní tó fi fa ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ṣẹ́rí ẹni tí ojú rẹ̀ ṣe ohun tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ òun ló ṣàlàyé pé ọlọ́kadà yìí òun ló jẹ́ pé bóyá bíréèkì rẹ̀ lóyin kò rí tẹ́ o ṣùgbọ́n ló

0: awesome talk every day, all day.
1: Daniel Yusuf ẹgbọ́n ni ó ń gbé ní Jàǹbútú ní ìjọba ìbílẹ̀ Yola ní ìpínlẹ̀ Adamawa gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú agbẹnusọ àwọn ọlọ́pàá SP Sulaimon Buroje ní ó ṣàlàyé ọ̀rọ̀ náà fún àwọn akọ̀ròyìn pé ọwọ́ ba arákùnrin náà látàrí bí wọ́n ṣe ní ó ṣe ikú pa ọkùnrin kan eléyìí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Nathaniel Yusuf gẹ́gẹ́ bí ohun tí agbẹnusọ ọlọ́pàá sọ ó ní kété tí ọwọ́ bá náà ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí eléyìí tí wọ́n ní ó ti ṣe àfihàn wípé lótìítọ́ lódodo òun gangan náà òun ni ó lọ́wọ́ nínú ikú arákùnrin náà wọ́n ní ohun tó sì fa ni wípé lúlù pẹ̀lú igi òun náà ló máa na arákùnrin náà kó tó di pé wọ́n gbé arákùnrin náà dé ọsibítù ìyẹn ilé ìwòsàn eléyìí tí wọ́n ní kó gba ìtọ́jú níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ náà ni wọ́n ní ó máa padà ṣe kíni o ó máa gbẹ́mìí mì ṣùgbọ́n ní arákùnrin tí ọwọ́ bà yìí èyí tí í ṣe ọ̀daràn tí ọwọ́ bà tó pààyàn yìí èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Musa ó ti wà ní akátá àwọn ọlọ́pàá báyìí tí ń fi ojú rẹ̀ wò tí wọ́n sì ń sọ fún pé ìwọ ó pààyàn ó ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ o òfin ó gbé ọ kí ló òfin ó gbé ọ lọ́wọ́ o ṣùgbọ́n ẹ̀yìn náà wà níwèé ìròyìn láàárọ̀ yìí pọ́ǹtì lẹ́ẹ̀tì bá ìròyìn ọ̀hún ẹ lọ ka tí ń jẹ kẹsì gba ní ẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ láàárọ̀ tòní. ọ̀túnúwé ìròyìn ilẹ̀ ń gbọ́ ní ìkànnì jordan 105.5 fm à ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn ìròyìn eléyìí tó kù ká mú pépèpé torí àsìkò wa o wọ́n ní igun méjì ẹgbẹ́ awakọ̀ èrò wọ́n dá rògbòdìyàn sílẹ̀ lọ́sọ̀gbò ìbọn ń dún lákọlákọ àbẹ́ náà sì ni àwọn aráàlú ni wọ́n ń sá kíjokíjo tí wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ìyẹn abiodun ọ̀jẹ́labí fi síta lọ́jọ́ ajé náà ló ti ṣàlàyé rògbòdìyàn eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin ikọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹgbẹ́ national union of road transport workers ìyẹn nurtw ti ìlú òsogbo abala ẹgbẹ́ awakọ̀ kan ló fi ẹ̀hónú hàn nígbà tí wọ́n ní igun kejì tó lẹ́nu jù kò jẹ́ káwọn gbé ọkọ̀ àwọn wọlé sí gáràjì o ìfẹ̀hónúhàn náà ló padà di rògbòdìyàn bí àwọn ọlọ́pàá ṣe ṣàlàyé o tó sì di pé àwọn aráàlú eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ òòjọ́ wọn lọ́wọ́ tí ó ń dí wọn lọ́wọ́ o tí ò sì jẹ́ kí àwọn tí wọ́n ń lọ kí wọ́n ń bọ̀ kí wọ́n lè lọ láti bọ̀ mọ́ o ìyẹn ní ìlú òsogbo bí ìfisùn náà ṣe dé etígbọ àwọn ọlọ́pàá ni wọ́n lọ síbẹ̀ o láti paná rògbòdìyàn ọ̀hún tí wọ́n sì lo ipa díẹ̀ láti ṣí àwọn wọ̀nyí lọ́wọ́ wàhálà eléyìí tí wọ́n ní wọ́n ń ṣe ẹ wo ìròyìn ń gbé jáde láàárọ̀ yìí platform times láti bá ìròyìn náà ẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ̀ńbẹ̀ o wọ́n ní olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òsèlú all progressives congress apc senator solomon adeola yayi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí yayi ti fún senator ìyábọ̀ ọbásanjọ́ lésì lórí àwọn ẹ̀sùn eléyìí tó fi kàn ó yayi ló fún ìyábọ̀ ọbásanjọ́ lésì lẹ́yìn tí ọbásanjọ́ fẹ̀sùn kan pé yayi kò ṣe àwọn nǹkan tó ṣèlérí rẹ̀ fún òun lẹ́yìn tí òun gbà pé kí wọ́n panupọ̀ fẹnukò láti yàn bí olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òsèlú apc ṣáájú ni ìyábọ̀ ọbásanjọ́ ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje sípò gómìnà ìpínlẹ̀ ogun lábẹ́ ẹgbẹ́ òsèlú apc ṣùgbọ́n tí ẹgbẹ́ náà padà pawọ́pọ̀ láti kéde.
0: Social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM
1: Yayi gẹ́gẹ́ bí ẹni tó máa díje dupò gómìnà.
0: Instagram Jordan 105 FM Lagos Listen
1: láàsíá ẹgbẹ́ òsèlú bó tilẹ̀ jẹ́ níbẹ̀ ó kéde náà níbẹ̀ ló ti sọ pé ó pè lẹ́yìn fún Yayi tí àwọn fà sílẹ̀ ṣùgbọ́n àwọn àmọ́ nínú oṣù karùn-ún ni ó kéde pé òun ti kúrò nínú ẹgbẹ́ òsèlú APC lára ohun tí ọba ìyábọ̀ Ọbásanjọ́ tí ó

0: Eje bele jenu mi dede sibi won ni olori ajijagbara fun ominira ile Yoruba. Iyan Sunday Adeniyi Adeyemo ti opo awon eyan mo si Sunday Igbowo. O ti so pe iwa odaran eleyi ti o nle kokoko ti o ba eto abo je ni ile Yoruba. O lo ti diku oni koda adiku re o lole patapata ni nile Yoruba lasiko yi Sunday Igbowo. Lo je ko di mimo pe lati gba to ohun ti da ile ise eleto abo iru ekun sile ni adeko ti de ba gbogbo oniruru iwa daran bi ijinigbe igbesumomi ati ipaniyan nipa kupa Igbowo lo soro yi ninu atejade to fi sita lojo aje ose yi pelu afikun pe ipa rere ni ile ise eleto abo na ti iko ohun je iru ekun ile ti won ti ko ninu idagbasoke eto abo nile Yoruba papa julo orilede Nigeria oni papa lekun iwo orun atejade na ni Igbowo ti salaye pe ijinigbe kakiri ekun iwo orun orilede Nigeria ni iwa ijinigbe ti ndiku o salaye oro po ti Sunday Igbowo so sugbon e fe gba change iroyin na e ba lekun rere ni iwe iroyin Plasma Times laaro ile na ni ma fi lo soke lon ki to wa se ojo opole fun eyin baba mama lati ba wa da si iroyin taaro toni iroyin gbe jade laaro yin na nbe na wo gan iroyin na e je n fe le si won ni ile ise olopa ti olulu lewa yen ni ilu Abuja ni won ti mu oruko awon olopa merin kan ele ti won fi esun kan wi pe won gba owo toto 52,000 naira lowo alaga fun ajo ICPC ngba ti won ko mo yen Musa Adamu Aliyu won ni won ko mo pe oni o awon olopa yi merin lo je pe won ni ki won re lo ma ye oko wo ki won si ma dari oko lati ma je ki ruke rudo wa ati awon ti won ba gbe awon nkan ti o to sinu oko won won ni kan kan se be won lo duro si iwaju ile itaja kan ti won pe ni Barnes Plaza ile to wa ni Wuse 2 ile ti won ni nibe gangan ni won duro si o ti won ti ma gbe owo sokubo nibe ni won ti mu arakunrin Adamu Musa Adamu Aliyu ile ti won je san ti won je alaga fun awon ajo ICPC ni ti won si gba owo toto 52,000 sugbon awon mererin ohun won ni won ti mu won oruko won wa nta e je sare pe lara won ni SP Josephine Ade eyan agbenuso olopa ilu Abuja ohun lo wa foruko won sita awon ti won ni won fi esun na kan ni ASP Clement Eiga Eigala ati ASP Sunday Ope ati Inspector Samuel Onoja pelu Sergeant Yakubu Emmanuel won ni awon mererin ni won gba owo sokubo won gba owo eru lowo alaga ICPC iyan na wa nu we royin laaro yi 09063352 asiko ti ko agba ko mo ra Peter Gboke zero nine zero six thousand three three five two zero nine zero six thousand three three five two zero nine zero six thousand three three five two náà lójú òpó wa tẹ ẹ bá sì ti pè wá ẹ bá ayé rédíò yẹn lọlẹ ẹ dákun ẹ má yẹ ká pariwo láàárọ ẹ lọ ẹ káàárọ.
1: Ẹ káàárọ̀ ẹ kú ṣe olúwa o níbi láti gbọdọ.
0: Mr. Nuhu láti gbọdọ. Níbi
1: láti
0: gbọdọ.
1: Ẹ ní àmàlùkù wa o. Ibi kan wọ́n mú bọ̀rọ̀ mi yẹn wọ́n ní àwọn àgbà gbèsò mi mọ́ àwọn ilé ẹgbẹ́ sẹ́ni pé orí wọn àná àwọn bí iṣẹ́ wọn wọ̀ mọ́ kọ́kọ́ àwọn tó gbé ní ẹ̀yọ́ ọkọ̀ ẹgbẹ́ ṣé wọ́n ti gbà nílẹ̀ lọ́fẹ́ orí wọn gbé ní àdúgbò orí gbé fọ́lá wà rẹ̀ gbé lọ́fẹ́ ọmọdé ọlọ́ọ̀ kàfí nígbà tí mo gbogbo rẹ̀ gbé àṣẹ.
0: Mi ti agbẹ̀hùn kan tán sọ dáadáa ṣùgbọ́n nínú tó sọ wọ́n sọ̀rọ̀ Sunday Igbowo wọ́n dẹ̀ sọ pé àwọn tí wọ́n jẹ́ ajínigbé ní ìlú ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n mú nínú ìdájọ́ wọn. Ẹ lọ ẹ káàárọ̀ o.
2: Ẹ lọ jẹ́dọ̀ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
2: Agbóto.
0: Ẹ sà.
2: Mo ní.
0: Orúkọ yín àti Peter ti ń pè wá.
2: Orúkọ mi ni Alàgbàlíṣẹ́ Ẹlẹ́kàbọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ sà.
2: Ìṣèjì ọkọ̀ gbé lọ́wọ́ ọ̀gá àwọn ICPC Ọ̀ṣun. Àti ìṣe gbogbo ìta ti ń gbàgbàgbàgbàgbà nǹkan sọ́mà ní wọn mọ̀. Sọ́mà ní wọn mọ̀ bárààlú bá ń sọ wọn ní ìgbàgbọ́. Pẹ̀lú ìsìn ìgbà táwọn náà rí kò sẹ́jọ́ lè sọ pé wọn mọ̀ gbogbo ẹ̀ nínú wọn. Àfẹ́gbà tó orí ló sàkó àwọn yẹn ni. Àwọn ẹjọ́ ti gbàgbàgbàgbà bẹ́ẹ̀. Orí ló sàkó àwọn ilé ìtòfin ní bẹ́ẹ̀. Wọ́n là kì í fi túrá tó fẹ́ jáde. Aláàdúró ìlọrin pẹ̀lú ọgbọ́n gbogbo lọ́wọ́ ẹ̀ nìkan gbogbo.
0: tọ e ṣeun sa hello aha e ma rufin e kaaro
2: e kaaro e pe to
0: yes ma
2: e ku daddy
0: yes ma
2: oruko mi ni Dickness Adekunle lati fẹsọ wa po lambe
0: e kaabo ma
2: yes sir sari ifi mo ba kokko dati ohun ni ti awon ton fun lewon gbe ejo se yoruba se hausa ni oni dagbe ni abi doni
0: se n to gbe dajo na kale
2: bẹẹni
0: o ya gbo oruko ibo ni o
2: so ya ko se ludajo be awon to ra ni ewon gbere yen awon lo ma lo train awon to wa lewon lohun mo se ma se agbe sumo mi tero ye ko ma po won danu o de ye ko ma gbo ade court rara o duro fun won lewon gbere o be o fun laye lati lo se training ni ko lo train awon to wa lewon lohun awon awon to ti e je pe won ti ronu pada ta ro ri pe ta ba dada o ma awon yen ma tun lo train won ni then ikeji lori oro ti governor ogun state pe ni 2027
0: omoye
2: omoye seri atele labo aba kale boy ma se ta ko yayi rara nigba ti yayi ti wa ni local government la wa te ri se owo e o wa ni senate o ti se si ilaro be bi pe ari awon governor to stop e so de challenge won pe wa ara won do na won awon government to ba lo o to ba jade ka kiri o ba lo ti school ilaro ka lo fun omo yen lo to wa ni government gba a se ni labo apa ti ya bo pe na e mo ki lo se fun wa ri
0: e se mo
2: e ko ti je ko je ni family won
0: ko
2: fi wa sele ko je ka gbadun yayi
0: e se ya
2: o da bo
0: yes ma 09063352 idajo yen onidajo ti o gbe idajo na kale ni Justice Emeka Nwete hello mi mo ilu to ti wa mo concern ni
2: hello e
0: ka ro sir
2: engineer o
0: present sir
2: engineer o ma je o
0: ami baba
2: ama ini gbogbo gbogbo alagbara ọlọrun
0: ami oruko yin ati bita ti
2: o ọlọrun de duro ti yo da gbogbo yo da gbogbo awọn ọmọ yin atawọn ẹbi yin atawa naa o
0: ami ami ami sa
2: oruko mi ni apa eru ọlọrun lati adiyanja sa
0: ẹ kaabo sa
2: eleyi ti mi fẹ sọ nibi adajọ to da ẹjọ fun awọn meji ti wọn ni wọn lẹrin adajọ yẹn onibodi ni tọ́ bá ti kọ́mọ̀ ẹ̀wà nú àwọn tí àwọn arábí ti fa tàbí ìyàwó ẹ̀ tàbábù ẹ̀ tàbẹ́ ìgbọ́n ẹ̀ kò ní dárú ẹjọ́ ẹ̀ gbanábàdó lórí pé kídàjọ́ òdodo kó múlẹ̀ àwọn tí wọ́n ní wọ́n dájọ́ fún ẹ̀wọ̀n fúngbà ayé buhari tí wọ́n kọ́ ẹ sí ẹ̀wọ̀n kò dé ní abuja tí wọ́n ní wọ́n sájáde àárí wọn dọ̀la àwọn gánà wà ta ni wọ́n ń ṣiṣẹ́ yìí torí di eré ni pé àwọn adájọ́ ìgbà oníbọ̀dì ni wọn àbí kọ́lọ́ ń ṣàánú wa lọ́dọ̀ wọn ni
0: tó ẹ ṣeun
2: tó bá díẹ̀ dáadáa àwọn àmọ̀kùn gan ètò ẹ lọ́wọ́ ní ọlọ́run ṣàánú wa
0: àmì ẹ ṣeun gan bàbá
2: tó ìjẹ́ nìyẹn
0: ẹ sà ṣùgbọ́n ìwọ̀n gbére ló dá fún wọn ó ní kán lọ máa gbé bẹ́ẹ̀ wọn ò lè bọ́ta ìwọ̀n gbére ni
2: ẹ ló
0: ẹ káàárọ̀
2: mc
0: present sir
2: ṣọlá sir
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run sir
2: ẹ kú àtúntò ní látàárọ̀ olùkọ́ mi ni ọ̀gbẹ́ni benjamin láti ìjú
0: ẹ káàbọ̀ sá
2: ẹlẹ́ kwataro eléyìí tí mo fẹ́ pẹ̀ tẹ́lù ní ti ọ̀rọ̀ adájọ́ yẹn náà adájọ́ yẹn ó ti dọwọ́rú tí ò bá dọwọ́rú ni kò ní dáwọ́ ẹjọ́ tó ń dá
0: yẹn wọ́n ní ìdájọ́ yẹn fún yẹ jù ìdájọ́ yẹn ti fún yẹ jù
2: ó ti fún yẹ fún àwọn ọgọ̀lọ́gbọ̀ èèyàn tí àwọn èèyàn yìí tán ti rán lọ sọ́run tọ́gbù sọ ilé ọládé ahoro ṣé ìdájọ́ ọ̀wọ́n ọ̀gbìn gbére ni àbí ìdájọ́ pé kán súnmọ́ mọ́tò kan ja kankan hàǹgì wọn ìkọ́dúnrẹ́bì nǹkan tí ìyá Dickness yẹn sọ àwọn náà tó máa lọ máa tírèmì àwọn tó wà lẹ́wọ̀n gbogbo ibi tó fi irinṣẹ́ pamọ́ sí gbogbo ibi tó ní àwọn èèyàn sí àwọn náà tó máa lọ máa sọ fún ọ pé tẹ́ bá ti jáde òbí báyìí nìkan lọ báyìí nìkan lọ so ẹjẹ bá bẹ àwọn adájọ wa kán máa ro ẹrù kankan tó máa dájọ ò torí àwọn èèyàn wọn ti pa àyàn jù
0: ẹ ṣeun gan sa
2: ìkejì tí mo fẹ́ pẹ́lú lòun nípa ti ọ̀rọ̀ ìyàbọ̀ ọbàṣánjọ́ kí ni jẹ́rọ wọn ṣe a ti ń gbọ́ ọ̀rọ̀ yáyì kì í ṣogún ọdún nípa nǹkan ribiribiribi tí ọmọkùnrin ti ń gbé ṣe ẹ wọ ọ̀nà ìtẹ̀lẹ̀ ayọ̀bọ̀ ìtẹ̀lẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn wo iṣẹ́ ti yáyì ṣe ọ̀nà tó jẹ́ bó ṣe é nìkan bá gbé mọ́tò lọ bẹ̀rẹ̀ báyìí ama je mo tun ekuru ninu ero fo ni
3: Ẹkú ètò náà ojú máa dúṣe fún yín o.
0: Àmì sà.
3: Orúkọ mi ni Ojúmọ́ Ológo láti Kọ́lé Alágbàdo.
0: Ẹ káàbọ̀ sà.
3: Èdè mi fẹ́ síbẹ̀ nínú ìròyìn tẹ́ ka ní ti ọ̀gá àwọn RCPC. Tí ó mú àwọn ọlọ́pàá.
0: Àwọn ọlọ́pàá tó
3: wọlé lọ́wọ́. Ẹ kí orílẹ̀-èdè gbé àwọn ikọ̀ kan dìde ọmọ aṣẹ́rú iṣẹ́ yẹn káàkiri Nàìjíríà.
0: Wọ́n ti ẹ̀ pọ̀ ń ta.
3: Ìyẹn ló máa fọ iléeṣẹ́ ọlọ́pàá mọ́pátápátá lórílẹ̀-èdè yìí. Ó máa jẹ́ kí corruption káàkiri rẹ̀ pátápátá. Àbáríbọ̀ ní máa dúró ṣe o.
0: Ẹ ṣeun Amisa. Lórí ti àwọn ọlọ́pàá tó ti ẹ̀mú ń lo Abuja tẹ rí agbẹ̀rò òdúwà náà èyí mọ ibi táwọn ọlọ́pàá ti máa ń wá náà èmi ẹ mọ̀ pé mo ti sọ pé mo máa sọ náà mi ti àwọn pèrò yìí náà gbèrú ẹ̀ jáde àwọn ọlọ́pàá kan máa ń wà ní ọ̀nà agbẹ̀rò òdúwà sí ọ̀nà tá a bá ń lọ tá a bá fẹ́ gba agbẹ̀rò òdú lọ sí Amadia níbi kí náà ń pe orúkọ ọ̀nà Micron Road wọ́n wà ń bẹ̀ tó jẹ́ pé kọ́ńtà kódà ẹ lómi gan ó lè gbé orí èèyàn sínú mọ́tò wọn ń yẹ mọ́tò tó bá ṣe kódà ibi tí wọ́n mọ àwọn èèyàn wọ́n ti mọ plate number àwọn tó ń bọ̀ àwọn ọlọ́pàá ìjọ ẹ̀ mọ̀ lórí pé kí ni ìyàtọ̀ ọlọ́pàá àti agbèrò bóyá kó kún fún wọn ní aṣọ àwọn agbèrò ká mọ̀ pé agbèrò ni wọ́n wọ̀ ń ṣe ọlọ́pàá torí pé àwa mọ àwọn ọlọ́pàá gidi tí wọ́n ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣọ́ aláàbò owó ni ṣá ní gbogbo ìgbà ẹlú ẹ káàárọ̀ òde.
4: Hello sir.
0: Ẹ káàárọ̀ bàbá.
4: Ẹ kú ètò ọlọ́run ní Jehova jẹ́ o.
0: Àmì sà.
4: Ọ̀làjì Abdulfatai Adesina Adùnbẹ́nímà láti Arárọ̀mí Ajémílẹ̀ Àpápà.
0: Ẹ káàbọ̀ bàmí.
4: Ọlọ́run ó ṣe dáadáa fún wa.
0: Ẹ sà.
4: Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ gbogbo àwọn tí ó jẹ́ tọlọ́pàá tí wọ́n gbowó lọ́wọ́ ọ̀gá wọn. Ọyẹ kọlọ́pàá ó ti mọ̀ yìí pé ọlọ́pàá wo ni ọ̀ràn sí kọlọ́pàá sì ń gbowó dòní. Ọ̀sọ̀ ọlọ́pàá tí ọ̀ràn sí o. Ìgbà tó dọ́dọ̀ tí wọ́n ni wọ́n ẹsẹ̀ ń dá wọn mẹ́rin kan ni wọ́n ẹsẹ̀ ń fún wa ní àwọn ìjìyà. Ọlọ́pàá déyà bá dé ọ́dínárì alábàásùrù ń bíbẹ̀ yà wá gbèrò tí ọ̀gbọ́n gbowó wà níwájú àwọn wà lẹ́yìn. Tó bá san owó yẹ wọ́n lè yẹ ń bọ̀. Ilé èèyàn báyẹn ẹlẹ́ẹ̀kejì adájọ́ tó lọ ń dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn èèyàn. Ẹ̀wọ̀n gbére ń bẹ Nàìjíríà ni. Ọ̀sẹ̀wọ̀n gbére Nàìjíríà tíjọba pabawọlé níbẹ̀ ní ìsìn ó lè ya wọn kan kúrò ńbẹ. Ẹlẹ́ẹ̀kejì inú ọ̀wọ̀ tí wọ́n lọ gan owó tó máa ṣiṣẹ́ ńbẹ. Èèyàn pa èèyàn tó pọ̀ tó bá yẹn ẹ̀ńdẹ́wọ̀n gbére fún Gọ́pọ̀ àti Ọbájà àti Adéṣì ṣe àwọn olóṣè tí kan gbà bẹ̀ lọ ọ̀run ẹ̀ ni wọ́n lọ yẹjú fún. Ẹni tí wọ́n ń pa odidi ìlú oorun ẹni àwọn ọmọ ẹ̀ńdẹ́wọ̀n gbére fún ẹlẹ́ wọ́n yẹ adájọ́ yẹn wò ó ti gbowó ó dàbọ̀.
0: Ẹ ṣeun wọn nìkan yẹ wò ó ti gbaṣọ gbogbo ọrùn ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà ẹ bá yín lédè yẹn lọ.
4: Ẹ káàárọ̀.
0: Yẹ sà.
4: Yọ ládọ́gba.
0: Bàbá wa.
4: Ọ̀rọ̀ nípa adájọ́ tí ó dá ẹjọ́ tí ó dá ẹ̀ ṣe rí àwọn adájọ́ wa ìwà wọn gan pẹ̀lú nǹkan tó ba Nàìjíríà jẹ́ débi tí ó dé yìí. Nígbà tí èèyàn pààyàn gẹ́gẹ́ bí ẹjọ́ gbẹ̀yìn èyí wàá fi ọbẹ̀ dú èèyàn lọ́rùn bí ẹran. Ẹ̀wá ní kọ́ lọ yẹgi fún ẹ̀mí ẹ̀wá ní kọ́ lọ kó lọ sẹ́wọ̀n gbére. Bí mo kí àwọn DSS tó sọ pé wọ́n gbà wọ́n gbọ́ rú
0: ìdájọ́. Wọ́n ìdájọ́ yẹn ti fẹ́lẹ́ jù.
4: Ẹ yẹs láìpẹ́ àwọn DSS náà wà àti ṣìkì máa ń. Wọ́n á pa ọmọ ológun wá pa àwọn DSS wọ́n á pa àwọn kí n tí wọ́n bá lọ ṣe ìwádìí wọn. Ẹ̀wá ní kọ́ lọ ẹni kọ́ lọ sẹ́wọ̀n gbére. Àwọn adájọ́ wa igan àwọn ló bà lóyìn jẹ́ wọ́n pẹ̀lú àwọn tó bà lóyìn jẹ́. Ẹ káàárọ̀ jàre.
0: Ẹ ṣeun Sir George látọ̀gbà 09063352 ẹ̀lú ẹ kú ojúmọ́.
5: Ẹ̀mí ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
5: Adélásí Ayọ̀bọ.
0: Ẹ káàbọ̀ bàbá.
5: Ṣé o tẹ́ mi kàn mọ́ ni pé you kill the killer, you don't have a killer. Àwọn ọba tìǹbìtì máa bá ọ sí díà kílà kíkọ́ gbogbo ọmọ ìlú wọn gbogbo ọmọ ìlú wọn ẹni tẹ ẹ kọ́kọ́ akẹ́kọ̀ọ́ ṣé pápá pàgọ́ mọ́ rẹ̀ lọ́wọ́ ṣé wọ́n sì máa lọ sí pamọ́ ni.
0: abala gbẹ̀yẹ̀wò la wà lórí ìkànnì jọ́nà 105.5 ẹ̀lú ẹ̀kaàrọ̀ o.
6: ẹ̀kaàrọ̀
0: bàbá.
6: ẹ̀bẹ̀ mr adéwájú adéwájú ní látàrí ọ̀bẹ ní sọ̀rọ̀.
0: ẹ̀kaàbọ̀ bàbá.
6: ẹ̀sùn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní kádájọ́ tó dájọ́ fáwọn títútù nǹkan màlúù fẹ́ràn. ẹ̀bẹ̀ ń tẹ̀lé ọ̀gá àwọn èèyàn ṣe nǹkan tó tó bẹ̀rẹ̀ ẹni kó máa lọ sẹ́wọ̀n lérè ó sọ pẹ́jù bẹ́ẹ̀ tó rọ́pọ̀ pé ẹ̀ ó ní ọlọ́mọ ọlọ́mọ tí ìnà àwọn tó fẹ́ kù díẹ̀ láti jáde nínú ẹgbẹ́ àwọn ẹ̀.
0: màmá wa di tẹ̀sán adékúnlé.
6: àmà tí ènìyàn odi báyìí ló kù sí ìgbé báyìí nìkan máa lọ ìgbé báyìí nìkan máa lọ sẹ́wọ̀n lérè ló tọ́ ni àwọn èèyàn ṣe adúlá nǹkan bẹ̀rẹ̀ ìdílé kó máa yẹ bí fún àdúgbò máa pawọ́n dànù ẹ̀tọ́ tó kú ní nàìjíríà tó yẹ kó máa ṣe ni
0: ẹ
6: ọmọ ẹni òkú ọmọ làkejì tó bá fi ń pọ ọmọ làkejì ẹgbẹ́ ìka nìyẹn àwọn náà ni ẹni ìyẹn tó máa rí ẹlẹ́kejì bẹ̀rù ti yábọ̀ ló ń sọ̀rọ̀ ní gbàgbé ayé ìgbà tí bàbá ti ẹjọ́ tẹ́gbọ̀n tí ní bàbá ẹ̀ ṣe sí nàìjíríà mo wá sọ tó ṣe kí ni yáyì àti yáyì ti wà látọrí sí mẹtọ ti jẹ ẹbí ní arúgbó ibi tí yáyì ṣe o.
0: tó
6: kí akọkọ gbẹnu ẹgbẹ akẹ kó sọkọ gbẹnu ẹ kó dákẹ.
0: ẹ ṣe sọ ẹ ṣe bàbá wa adéwájú adéyẹmí láti ayọ̀bọ̀ ẹ ṣeun ẹ jẹ́ afẹ́ lómi láǹfààní èrò pọ̀ lójú lánì ẹlẹ́ ẹ jẹ́ àmọ́ ṣé kékèké ẹ káàárọ̀ o.
6: ẹmẹ ẹ káàárọ̀
0: ẹ káàárọ̀ sọ
6: ẹ káàárọ̀
0: sọ.
6: Ẹlẹ́ni Lálẹ́lá ń jẹ́.
0: Àmì orúkọ yín sá o.
6: Èmi ni Jimoh Kazeem lọ́dẹ lábẹ́.
0: Ẹ káàbọ̀ sá Mr. Jimoh.
6: Ìyá bàbá wọn jẹ́ bàbá bá jí.
0: Ok.
6: Kí ni àbàbá wọn ṣé bà sẹ́wà ń bẹ̀? Ìyá yìí lọ pé kò tí dìgọ́ ilé iṣẹ́ lóṣèlú o. Ìyá yìí lọ pé kò tí dìgọ́ fún un àti gbọ́ gbogbo ọ̀nà tó ṣe káàkiri. Kí wọ́n sá bá ṣe ṣé ṣé bí ọ̀gá ológun ó ti lọ́tọ̀ tẹ́lẹ̀ pé ìjọba ti mú àwọn agbésùnmọ̀ nílẹ̀ ẹ máa pa wọ́n ni àwọn adájọ́ òṣìṣẹ́ wọn tó wá borí pé kí wọ́n tó wá wọlé àwọn ẹ̀wọ̀n gbére ṣé bá wọn ní àwọn ẹ̀wọ̀n gbére nìsín tó bá máa yá nìsín sí ìjọba bíi ìgbà débẹ̀ wọ́n tó lè tún wọlé ó kí ni à ń bá ká níbi.
0: ọlọ́run
6: àwọn àyànjú ẹ wá mú wọn ẹ wá ní ẹ dáwọn ẹ dáwọn ìbéèrè ká ní adájọ́dọ́kúndájọ́ ẹ báyìí wọ́n ti pa ọmọ àbí ìyàwó àbẹ́ gba àwọn apá ìbẹ̀tẹ̀ wọ́n ti pa wọ́n ni ọmọ àmọ́ bó ṣe rí rárá.
0: tọ ẹ ṣeun gan sa ẹ má jẹ́ ọ́ pa àwọn ẹbí rẹ ẹ má jẹ́ ọ́ pa àwọn ẹbí rẹ ẹ jẹun ẹ ló ẹ káàárọ̀.
7: ẹ jọ̀ọ́ jọ jẹ́ kí n sáré sọ̀rọ̀ mo kàn fẹ́ pé padà ẹ jọ lórí ìyàbọ̀ Ọbásanjọ́ ṣe ẹ gbọ́rọ̀ mi.
0: a wà pẹ̀lú yín sà.
7: ṣé owó tó wà lọ́wọ́ bàbá ẹ̀ tó òun ná ni àbọ́pọ́lọ́ ló wà lórí ẹ̀ tó fẹ́ gbélẹ̀ náà tó fẹ́ fi sọ pé òun bẹ̀rù ó lọ sùn síbi kọjá rẹ̀ ẹ káàárọ̀.
0: mr john látọgbà tó 09063352
7: ẹ
0: káàárọ̀ sà.
7: Àmì
0: ọba mi Akinola.
7: Orúkọ mi ni Akinola Akinfala látàgbẹ̀ Sáìsì.
0: Ẹ káàbọ̀ sá.
7: Ọwọ́ ètò ààbò yẹn ló jẹ́ èmi lógún. Lógún gan-an. Wọ́n máa ń lọ yẹpẹrẹ ẹlẹ́sìn lọ́wọ́ yẹn pọ́rọ́pọ́ state. Ní ètò ààbò mẹ́rẹ̀ẹ́mẹ̀. Ẹ máa dán lọ Sunday Igbòho kó má dání kan ṣiṣẹ́ tó ń ṣe ìròyìn sọ. Òun sọ bẹ́ẹ̀ pé òun nìkan yóò ṣe. Mo kárí Gani Adams tó kárí Along. Kó má ti pé èèyàn kó ń jáwádé. Kó má ti torí orúkọ ọba lẹ́nu iṣẹ́ yẹn ni.
0: Tó
7: o lè lágbára jùlọ bọ̀tọ̀ ọlọ́run ní gbogbo agbára.
0: Ẹ ṣeun sá.
7: Mo fọwọ́ sọ pẹ̀lú Gani Adams kán jọ ṣiṣẹ́ yẹn. Mo bẹ̀rẹ̀ á rọ gbogbo àwọn ọba ọba ní fọ́ọ̀n náà ní ìgbésẹ̀ àti máa ṣe tàbí pẹ̀lú àwọn gọ́ọ̀nọ́s ètò ààbò ó lè kúmọ́ ó lè
0: Amen
7: arega
0: niyo. Ese ngo sa.
7: Ese baba.
0: Ese sa.
7: Aju sekun wa o.
0: Amen o, amen o. Amen, amen.
7: Amen
0: sa, ese gan sa baba wa kan la kifala. Lati Abesan State. Ele karo.
7: Ele karo, Iyaderemi don soro latokia o.
0: Kile pe?
7: Soro le ro awon bandit Iyaderemi latokia o.
0: Okay ma.
7: Soro le ro awon bandit pe in ta won je kan wa se obodun. O se mo kike o je ko ma pa won lesekese ni to ba pa won lesekese awon yoku asiraki sugbon to ba lo fowo la bo fowo se won gbe e pe o ja wa tutu won le ni wa tutu e sugbon to ba pa won lesekese to mu o ko le e ma ri pe ma jip la o olowa ran wa rewo o
0: mi o se se ma mi ya dere mi lati oke aro e lo e ko ojumo o
7: e ma ka aro
0: e ka aro sa
7: o pa ni pe ko la wole lati ilu Okijo
0: e ka baba mi
7: yes ani pa ti awon adajo yen gasi eh nkan ti o ye ki awon to mu won yen won ye ko ma se o je ko ti ma fi baba gbogbo ese ati apa mo je so da ti ti adajo ba mo da ejo yen
0: eh
7: o so le won be re ale ra ara ati din inu ogba e mo pa ma mu won do ye mo
0: Ba be se ni a bi ejeyin.
7: I'm not going to be able to do that.
0: Okay, sir.
7: ẹjẹ nǹkan kan tí mo tẹ fẹ bẹrẹ tí mo fẹ bẹ yín fún mi pé iṣẹ adájọ yẹn ẹjẹ ẹ bá wa bí wá sórí ètò lọjọ kan kó wá
0: ṣàlàyé
7: ẹ tó rí lọfẹ bẹẹ tó fi wà lọwọ
0: ẹsẹ
7: ìkejì ni pé ti ìyábọ ọbaṣẹjọ ọkà ní bíi ni mò ń gbé pẹlú ògùn ọlọrun mo dẹ máa lọ sí ọjà ìfà dáadáa pẹlú ọjà ìfọ èrò pé mo dé ibi tó ti ń ta ṣùgbọ́n sọ fún mi pé ìṣòfò ọbaṣẹjọ lélẹ̀ àbí gba àárín òkú ọbaṣẹjọ lélẹ̀ ẹjọ níbo lọ ta gbogbo wọ̀nyẹn sí so ìyáyì tó dé ogun state tí ò ti fẹ́ àti iṣẹ́ owó ẹ̀ dáadáa so ẹjọ́ ká kólà kúrò lọ́fẹ̀ẹ́
0: kọ̀ọ̀kọ̀ọ̀là ẹ ṣeun sà ẹ ṣeun gbọ́ bàbá ẹ já wa lọ láàárọ yìí èrò pọ lójú là ṣùgbọn mélòó la fẹ gbé tán ìjẹrìí àwọn ọkọ mi lọ láàárọ yìí bóyá ọjẹ kan wọlé ni mi ì rí ẹgbẹ mi ọláwálé láti fẹ stáàkì àbáwa aláwọ ẹkùn náà àárín wọn bóyá sì ti lọ bá wa bá sunday gbogbo ṣe mítìnì ẹ já wa lọ adúpẹ pé òkun iná òní tán lọwọ gbogbo àwa tá a pè lọwọ láàárọ yìí lágbára náà láàárọ la a tún pàdé lórí ọtúnúwé ìròyìn ṣùgbọn lọsàn òní ẹjẹ ká pàdé lórí ètò wa ètò yín bó ṣe ń lọ láago kan ságo méjì lónìí ibi tá a ti máa ń sọrọ nípa àwọn iṣẹ tá à ń ṣe àwọn òwò tá à ń ṣe àwọn ìṣítí tá a lè gbọ́ láti fi tẹ̀síwájú lórí iṣẹ́ tá a yàn láàyò ọ pàtàkì lọ́wọ́ peter ọlánìyí tó mójú ẹ̀rọ fún wa láàárọ̀ yìí lágbára ọlọ́run ọwọ́ rẹ̀ àmúlele razak adéjàre àjọṣepọ̀ wò níbàjẹ́ olóòtú àgbà larry johnson ẹ̀rí olúwàgbẹ́mílẹ́kẹ̀ adébáyọ̀ lórúkọ tèmi mc rawọ àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ mo ní kì í ṣe bí ti gbéraga ohun ọlọ́run bá mi ló dire wà fákùkọ mo yọ́ làárọ̀ yìí ọlọ́run bá mi sáyẹ̀nsì ẹ̀ káàárọ̀

0: ọ̀rọ̀ ikú tó wà láàrin àwọn ọmọ nìyàn. Bí ó bá sí bẹ́ẹ̀ pé ẹ̀dá máa ń kú láyé ni, jẹ́ mọ̀ pé àwọn alágbára kan tí wọ́n ti lọ wọn ní jẹ́ káwọn kan rí mú nínú ayé yìí. Bí ó bá sí ti kú tí ń pààyàn, jẹ́ mọ̀ pé irú àwa ìgan lè máa láǹfààní àti sọ pé a ganu sí máìkì pa máa dún. Kò sírú agbára tó lè ní, kò sírú ipò tó lè wà. Ní ìfẹ́ mo bá gbára òun ṣe tó. Ó kù jọkàn. Samsoni alágbára tó fa ẹnu kìnì ń yánu bíbélì ṣé òkú ni. Àwa ń bì kan lọ́sàn yìí wọ́n ń sọ̀rọ̀ alágbára míì tó tún fa kìnì ń ya tó pa kìnì ń pẹ̀lú ọwọ́ ẹ̀ nílùú Edo. Ọ̀rọ̀ ẹni tí mò ń sọ àwọn ọmọ Edo wọn ò mọ nǹkan tí mò ń sọ yìí. Èrè ẹni yẹn ń bẹ nínú ìlú yẹn lónìí. Ṣé kò padà dolóògbé ni? Ọ̀pọ̀lọpọ̀ alágbára tí wọ́n ní agbára tọ́lọ́run fún wọn ní agbára wọ́n ti lọ àwọn da àwọn sí mọ́. Àwọn ẹ̀dá kan wà tọ́lọ́run ti dá tán ti wáyé tán ti lọ torí pé wọ́n mọ iṣẹ́ tí wọ́n ń ṣe lónìí tó fi ń mèkè owó yẹn. Àwọn kan ti ṣe tó wẹ́ pé wọ́n mọ̀ dáadáa kán sùn lójú oorun wọn a máa sọ pé báyìí nìkan ṣe báyìí nìkan ṣe ṣùgbọ́n àwọn dà lónìí. Ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ìdéèdé tí mo dé lọ́sàn-án tòní àdó gbọ́dọ̀ rọ́gí òbẹ̀ gbọ́dọ̀ rọ́gí àjà. Afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko lára oòrùn ò ní ràn kó má kàtàrí ọmọ èdè èèyàn. Igbógbó ni gégé ń sún ọ̀dàn ọ̀dàn ní gbòǹgbò ń fò ọ̀dàn ní gbòǹgbò ń fò légún fi ń ṣọwọ́ aṣọ wele wele. Àṣà ń ké kowé ń ké kíké olókùúró òjọ tẹyẹkẹyẹ. Ìránṣẹ́já tẹ́rí yẹn lónìí gbígbò ìran àgbò lónìí kíkan ìran adìẹ ní polówó kọ́lí fámílì àwọn olóńgìní náà ni máa ń wo kọfí. Ibi tá a bá kan yin sí lè rà ń tọ́ wá.
1: Ará ilé rí ọbẹ̀rù ọ̀nà kò wọ́, ṣe ni wọ́n ń bẹ́ lùgbẹ́ olóró
0: níyàn. Àjèdè lẹ́nu bí ẹni ń jedé apèdè bí ẹni ń pègèdè mo dé lọ́sàn-án tòní o. Ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ abéṣújó kọ ọ̀fọ̀ ọ̀mọ̀ká ẹrú ẹ̀ ló mọ̀ ọ́ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ ọmọ lọ́n lè bàbá tó bí mi lọ́mọ. Àwọn èèyàn mi ti wà ń di ẹ̀rọ rédíò yín. God bless you. Mi ò ní gbọ́kú yín lágbára Elédùmarè. Adébíṣẹ́ má ṣe àgbà ọlẹ́ làwọn Yorùbá pé. Alágbára.
1: Ọwọ́ lágbára lọ mí ràn wá.
0: Ọmọ pọ́n ló kẹ́ pọ́ ọmọ dùn ló kọ yọ àwọ̀lú má.

0: ṣe agbára lò ká ṣe agbára ká ṣí lò àìsàn pé ká ṣí ká lò dáadáa lóhun tí mo sọ yorùbá lè má lẹ lómi ní má ní kẹ ṣe agbára lòmí ní kẹ ṣí lò ká ṣọ lò ẹjẹ aṣọ agbára lò má bínú ọjẹ ẹjẹ aṣọ agbára lò ẹjẹ aṣọ ipò lò ẹjẹ aṣọ ayè tá a wà ká ṣọ lò dáadáa. Wọ́n ní ìgbà gbogbo ìgbà ló ní ìgbà pátá àsìkò rẹ̀ ló.
1: Ṣèrè níbi kan kó parí.
0: Lady Evangelist tọ́pẹ́ Alábí agbọ́ Jésù.
1: Ìdọ̀dọ̀ àtọkùrọ̀, a máa tọkùrọ̀, arúgbó ṣọ́mi ìdọ̀rí.
0: Ẹ̀rí olúwa gbẹ̀mílẹ́kẹ̀ Adébáyọ̀ ló kọ̀ mí MC Ìràwọ̀ èdè yín náà rí wa kéwèjẹ́ pèrèpèrè máa ń gun náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tọ̀tọ̀ lọ́rọ̀ 1 àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ̀.

0: ṣùgbọ́n kí wa lọ́sàn tó ní pé ẹkúlé là kára lé ẹ káàbọ̀ lákérò náà.
1: ilé tá a máa kọ́ tá a máa gbé tá a máa kú ọlọ́run òní báyẹn.
0: mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín bó ṣe ń lọ lórí ìkànnì alálùbáríkà tẹ máa ń gbọ́ tó ń dún gbìngbìn ìkànnì tí ò ṣeé fọwọ́ rọ́ṣẹ́ yìí nú gbogbo rédíò tí ń bẹ lágbàáyé. àwọn irinṣẹ́ wa dúró re oúnjẹ tatata oúnjẹ lalala ẹ má ẹ àwa kò nu ẹgbà kẹrin mọ.
1: òkìkí tá a máa ní.
0: tọ́pẹ́ àlàbí ṣe ń gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn dáadáa tọ́pẹ́ àlàbí máa ń tún bẹ̀rù sọ dáadáa òkìkí tá a máa ní owó tá a máa ní.

ṣiṣẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n èmi mọ̀rọ̀ yìí wá fún àwa ara ilé ká jọ pẹ̀kẹ́lù ká tún fi tọ́ra wa sọ́nà lọ́sàn yìí lóde tó bó ṣe ń lọ́la wa madam kg speak ó wà ní agodo mobile.

0: mo lérò pé kennedy yẹn ń wá kí yẹn mi ara yín lórí ètò ìwé ètò yín bó ṣe ń lọ nìkan ní jọra 105.5 fm 090-6000-3352 090-6000-3352 ẹ̀lú ẹ̀ka sọ̀rọ̀.
1: ẹ̀ka sọ ẹ̀ka sọ gọdì ló ń sọ̀rọ̀ láti ìṣàgà o.
0: kí lẹ pè sà.
1: gọdì láti ìṣàgà.
0: gọdì ọlọ́run wà.
1: bẹ́ẹ̀ni
0: láti ìṣàgà ẹ ṣe sà.
1: à ń
0: gbọ́ yín sà. ẹ bá wa dá sọ̀rọ̀ ta ta mú wá lónìí.
1: tọ́ra fùnrin ẹ máa ṣe pé ogun láyé o. ogun láyé o. ọ̀dọ́ bá jẹ́ pé mi ni o araba túnra mú ni máa fi ṣe o.
0: araba túnra mú odò ń gbá rere.
1: olóyìnbó dẹ́ ni what does it kill you make you stronger.
0: ohun tí ò pa ni ṣe ló mú ní ilé.
1: ṣe ló mú ní ilé o.
0: araba
1: túnra mú ni kò fi ṣe o.
0: ẹ ṣe bàbá wa god day láti ju ìṣàgà 090-6000-3352 ẹ̀lú ẹ̀ka sọ̀rọ̀.
2: ẹ̀lú bàbá
0: ẹ̀ka sọ̀rọ̀ yẹ́sà. orúkọ yín sà. àmì sà.
2: lórí pfo yẹn.
0: orúkọ yín sà. orúkọ yín sà.
2: mr olawara mi.
0: láti bo.
2: láti ikowani.
0: ok sà. láti bo
2: wọn. pfo yẹn ṣe rí tòótọ́ yín tẹ́ sọ. ẹ parọ́. yóò kó jù kọ́ ẹ mi ò fẹ́rẹ́ fọ́ọ̀mù mi tó wọ́n mi ní oṣù dáadáa.
0: Tonta
2: tẹmí tabiri material kò tó púra mẹ́rin. ṣé rí kò sí ẹṣin máa ṣe tó kẹ́ máa lẹ́gbẹ̀rẹ́ yín kò sí ọ̀dà máa wà. bí wọ́n gbẹ̀wá mi nítorí wọ́n ń tajà ní ẹ̀kọ́ ẹ̀ bí ìpè wọ́n ń ta oògùn ẹ̀ tó ń ta ẹ̀kọ́ ó dẹ̀ ń bílẹ̀ ó dẹ̀ ń sà sí. wọ́n lè wá sọ pé kò sọ́ra ló ti rí wọn ò papọ̀ ṣe rí lẹ́yìn àwa yìí irú kan bẹ́ẹ̀ wà ní ilégun ọ ní àdúgbò tẹ̀m̀gbé inú ilé tẹ̀yọ́ ń gbé
0: bí
2: ẹ bá múra jù wàhálà ni
0: bí
2: ẹ bá sọ̀rọ̀ jù wàhálà ni tí wọ́n ti wọ́n ti ń jẹ aṣọ àti ẹ̀rẹ̀ tí wọ́n náwó báyìí wàhálà ni o kí olórí àìkú gbà wá
0: kó tó
2: kó sànù fún wa
0: ẹni
2: bíkọ́sì ọ̀rẹ́lẹ́ tó máa fún ẹ báyìí ìwé ìṣe àbàjẹ ni ẹ̀mẹ́ta mọ́ra plasma mẹ́ta ó dẹ̀ bàjẹ́
0: jésù
2: ọ̀dẹ́ ìrìnàlógún ìjìn lílọ ìjìn lílọ ilé kìí kókò mẹ́ẹ̀ àwọn mẹ́ta ló kú síbi yẹn àwọn mẹ́ta ló kú síbẹ̀.
0: kábíyèsí ọlọrun kí ló dé.
2: bọ́ọ̀sì lẹ́yìn ní mi ọmọ kó mo fọ́ kọ́ bo ilé láti rí. nígbàtí mo kúrò ń bẹ̀ tán.
3: I might be listening to so get better information. Won't give you no move an intro, but if you don't say one move, move your radio.
4: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day.
0: tó ayé dodo ayé máa le lórí pàǹtajà. Wọ́n ti wá ní ẹni tó ń tẹ̀kọ́ ń bínú ẹni tó ń tògùn. kí ló ti jọra wọn? Hello.
6: Ẹ̀lọ́ ń ṣe àwọn.
0: Ìyá mi dáadáa mi ní wáyé tì.
6: Ẹ mọ̀ pé tó.
0: Yes, ma.
6: Wọ́n á ṣe ọ̀rí sáàdà Fatima Látógbìgbò.
0: Ẹ ká sọ ma.
6: Ogun láyé. Láàrin àwa Yorùbá tí ẹni kìíní yẹn pọ̀ sí jù. Ogun wò. Wọ́n á ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, bọ̀ tẹ́ni tó bá tún wá ń ṣiṣẹ́ yẹn, àwọn náà wà lọ, wọ́n wà mú afẹ́niyẹn wà ní fẹ́tẹ́niyẹn gbé rí. Mo advice ọkùnrin yẹn ọlọ́run tí ò tiẹ̀ fẹ̀mí wọn tó wọ́n fẹ́ pa á ní ọlọ́run ò fẹ̀mí rẹ̀ ní wọn lọ́wọ́. kó má dúró ń bẹ̀ mọ́ kó rìn síwájú.
0: ó tẹ̀síwájú nírìn àjò.
6: ẹni tó dẹ àwọn tó ṣiṣẹ́ yẹn ohun gan ọmọ ru aburú tí ó ti ṣe wú. ọlọ́run á dáṣẹ́ ríà fún ẹni tó bá ń ṣèkà.
0: adákẹ́dájọ́ ọlọ́run ọba mi o.
6: ẹni tó bá ń ṣèkà á gbèrè ka. Ọwọ́ ẹni kò síbi tí èso owó owó ní ìsọ̀rọ̀sọ̀rọ̀ owó owó wà níbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
6: Inú ọmọ ìrẹsì ọlọ́run owó owó wà níbẹ̀. Ẹ ń ta aṣọ ń tàgbà gbogbo owó owó bí owó bá ń ṣiṣẹ́ kan tí ò bá tí ìrìn lọ síwájú fún ẹ. Ìwọ́n bẹ́ẹ̀ náà ń gbẹ́ gbẹ́ náà ń bẹ̀ ti gbà fún kò sílẹ̀ sáàyè òkúfọ̀ láì sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n á máa wá kíkẹ́ ni yẹn bàjẹ́ ni ayé mi bá ti wá jẹ́.
0: Àmì o mọ́mì mi ẹ ṣe
6: mọ́
0: ìyá ṣe yọrí ẹ ṣe mọ́ yẹ́sì mọ́. ẹgbọ́rọ̀ tí màmá sọ káì. 090-6000-3352
2: ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀
0: ẹ̀ka àsán sọ
2: ọ̀sán màlá wà yìí
0: àti wà lọ́sàn ilẹ̀ ti ṣú.
2: Mr. Latif
0: láti
2: ìlú pẹ́jú
0: ẹ̀ka àbọ̀sà.
7: barista akọrin kan. Ó ní lọ́jọ́ tọmọ tó ti kẹ́rù sọ́kọ̀ pé òun lè lé ayé tó bá ti dénú ìyá ẹ̀ ló ti bẹ̀rẹ̀ fáánú ni. So ọjọ́ lọ́mọ bá ti sọ pé òun lè ayé náà láti múra ogun. Ó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo ṣe ṣiṣẹ́ kó torí pé mo wà ní ìpèníjà tí mo wà yìí. Níbẹ̀ yẹn torí designer lèmi ṣe máa ń design aṣọ. So láì ọjà yẹn tailor ló pọ̀ jù ń bẹ̀ èmi nìkan ni designer. So kẹwàá ní kò fẹ́ni tọ́ ọ̀lẹ̀ iṣẹ́ kan mọ̀ pé èmi ń kó ṣẹ́ fáṣọ ni. Àwọn ń ṣe tailoring. Ṣé o máa easy fáwọn náà láti gbé kọ́ máa.
8: Heyday, our

0: ìlọsíwájú.
1: Káì.
0: Ayé ti kọjá.
2: Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Ẹ ti gan sa bàbá mi Peter Raymond láti Agege.
3: Ọlọ́run ló pé pẹ́sẹ́ wà lọ́nà orin.
4: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
5: hey, everybody.
1: Hello, Ekaso.
5: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.
1: Yes, sir.
0: Oh,
1: yeah, Ruko.
5: Possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so good.
0: Ruko, the mini, how good is that?
1: Ekabo, sir. God bless you, sir. Ori eto wa bo se nlo la wa lori kan ni Jordan 105.5 FM tosan toni ojo isegun ati se tana ta tu so lana yun na tu ki ati mu toni wa o na tu ki popo Olorun ni kin se eyan. Hello. Ẹ̀ka àṣọ sà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ yín àti ibi tá ti ń pè mí.
0: Láti ìjú Ìṣàgá.
1: Orúkọ yín sà.
0: Adé.
1: Mr. Adé láti ìjú Ìṣàgá. Ẹ káàbọ̀ sà.
0: Sẹ́rí ọ̀rọ̀ tó ń sọ lónìí. Ó ṣẹlẹ̀ sí inú àwọn mẹkáníìkì tó ń bá mi ṣe mọ́tò.
5: A better information won't give you. No move an inch, but if you don't say one move, move your radio.
0: Sẹ́rí ìkàwé ẹ̀ báyìí, ó gbàgbẹ́ tí mo ṣe ń sọ̀rọ̀. Wọ́n lé kó bẹ̀. So, wọ́n lọ ń bá arákùnrin kan ṣiṣẹ́. Arákùnrin tí ó tún bá ṣiṣẹ́. So, ìyẹn jẹ́ proprietor mi. Nígbà ó ń bá ṣiṣẹ́ nínú ọgbà. So, wọ́n tún lọ kó bá nínú lọ́jọ́ máa yẹn láì tún lè gbà mí. Ìṣe mo ṣe ń sọ̀rọ̀ yìí, ọjọ́ márùn-ún ló padà sí nísìnyí.
1: Ibẹ̀ ló padà sí.
0: Tó gbogbo nǹkan pẹ́ yẹn, iná àwọn tó iṣẹ́ yẹn náà ẹgbẹ́ mẹ́rin tó dé olóògbé o. Àwọn tó ń ṣiṣẹ́ burúkú yẹn, iná àwọn tó dé olóògbé. Tó gbọ́ ìlara, sọ̀rọ̀ mi ń sìn, ó ti pọ̀ jù láàárín àwa ìyẹn dúdú. Àwọn ìbò tó yà kan bá mọ kankan.
1: Wọ́n súgbà ẹ̀.
0: Wọ́n mọ̀ fún ṣúgbà mọ́. Tí ò bọ̀ ta wá, ọlọ́run ẹ̀ lọ́wọ́
1: o. Àmì ọ̀rẹ́ ṣe gan dáàdì mi o.
0: Ìgbàlagbà ọmọdé tó ń pe wọ́n pẹ́ bàbá rẹ̀ lórúkọ.
1: Kì í ṣe bí ìgbéraga sa.
0: Ó dàbọ̀.
1: Yes sir. Ee, ṣe ń gbọ́, ṣe ń gbọ́. Abilékọ KG speak. Ṣe ń gbọ́. Mo pẹ́ yín náà máa tó bá Miss Darcy ohun tẹ́yìn náà bá rí sírú ọ̀rọ̀ yìí. 09063352 ẹ jẹ́ ń dọ́dọ̀ bàbá wa kọ̀ lẹ́sìn bàbá kébé kí wọ́n ta kébé sórí ètò.

0: 阿叔，我想找人我们死了。
1: 嗯。
0: 我跟我死，这个都是你的这些兵在呢。
1: 该。
0: 哦，可能吧，可能是阿叔在来问。
1: 嗯。嗯。
0: 单单一个字。
1: 谢谢阿弥佛，拉克拉提阿拉布勒，我尼。Eni to sumo won bi isorun enu pon kan se aisan wa ran pe die o de gbe gba won o gbe irowo ton se ila gbara o elo e ka so o
0: e ka so
1: yes sir
0: ita ri mo lo ku kada
1: okay sir
0: o je ri nkan bi baba e so le kan ni na ni iri nkan gogo le ni ti kini e so le ilé iṣẹ́ ńlá gan tí wọ́n máa ń ṣe jẹnẹrétọ̀ ṣe katapila nínú iṣẹ́ yẹn ṣùgbọ́n wọ́n gbé mútọ̀ kan wá láti abroad kò sẹ́ni tó lè ọ́pẹ́ẹ̀tì ẹ̀ láti pàtàkì ti gbé wá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi yẹn wá débẹ̀ àwọn bàbá àgbàlagbà tí wọ́n ti dàgbà gan lẹ́ńjìníà wọn ní kọ́ǹpì yẹn wọ́n hẹ́ẹ̀dì wọn wọ́n ti gbogbo àwọn tó ń gbé lọ́bẹ̀ kò sẹ́ni lè lift mútọ̀ ẹ̀ kúrò lójú kan bí tó wà nígbà tí ọjọ́ tó ti wà á dé kò sẹ́ni lè gbé kúrò bẹ́ẹ̀ ìgbà tó ń débẹ̀ ó sọ fún wọn pé òun lè wà á wọn kọ́ lọ mú bẹ́ẹ̀ bá ẹni tó hẹ̀dì wọn nínú kinní yẹn pé ẹni kan náà wà á gbọ́ lóun lè gbáwé mútọ̀ ẹ̀ kúrò bí tó wà wọ́n dẹ̀ gbé wé bẹ́ẹ̀ lóde ṣe délé wọ́n mọ bá ṣe lé ọ̀rẹ́ mi ẹ̀kọ́ bẹ̀. wọ́n ti ba ṣàdéhùn gbogbo nǹkan tó máa fún igbá àgbọ̀ nǹkan kan ṣùgbọ́n nǹkan tó bẹ̀rẹ̀ sí rí báyìí pẹ̀lú àwọn bàbá tó wà bẹ̀. òun náà wá bẹ́sẹ̀ sọ̀rọ̀ ni o.
1: ó tẹsẹ̀ mọ́ rí.
0: ayé le o.
1: ẹ ṣe nǹkan bá mi. Jerry Williams ṣó wà nínú ẹ̀yìn tẹ̀ gbá bọ́ọ̀lù náà ibo tí ẹni wọn ti ń ká sagati gbogbo wọn bàbá ògún àkúbè ẹ̀bà ń kí gbogbo wọn wọn ṣe púpọ̀ lọ́wọ́ ẹ jẹ́ mú ìpele kí n wá dọ́dọ̀ ìyá wa kejì náà. Hello.
0: Hello.
1: Hello ma.
0: Àgbàlagbà ọmọ létí ń pẹ́gbẹ́ bàbá rẹ lórúkọ.
1: Kì í ṣe bí ìgbéraga ìyá mi ó wọn lọ́rùn bá
0: a lọ dìrẹ́. Ẹ ti àwọ̀ mi tó tán.
1: Present mo.
0: Ẹ tó ètò.
1: Ẹ tó ètò.
0: Torí ló pè láti yànnà dè níjọ kí a yọ.
1: Ṣé ni wàá gba aṣọ yín?
0: Ẹ wo ó lè gé ẹ à ń sọ̀rọ̀.
1: Lọ́dẹ̀ àkùsí wàhálà ìmọ̀ mi first time caller náà wọ́n ti ń bínú sí mi pé mi tí màá sọ àwọn bàbá ọ̀nà ọdẹ pọ̀ ni. Ẹ̀lú mo pé ẹ bá dá sí tò.
0: Kẹ́rí ìlara pọ̀ ni gbogbo bí ó ní èèyàn mi kan àkọ́wọ́ bí ìyá ẹ̀ obìnrin ni wọ́n wà ẹgbẹ́tẹ̀ta obìnrin náà ni wọ́n léraléra àkọ́kọ́ kò líle ọkọ̀ gbé ó ló ní ọkọ̀ ẹni tó lóyún fún ọgbà ẹ̀kejì náà bẹ́ẹ̀ ó wá dorí ẹlẹ́ẹ̀kẹta wá ní ọkọ̀ gidi ó tún wá jẹ́ ọ̀gá níbì kan ó tún wá jẹ́ olóyè ńlá jẹ́ pé ìwù nínú fámìlì kan gan inú wọn dùn pé yes ọmọ wọn mú èèyàn gidi wálé ṣùgbọ́n òun ni nọmba 3 náà ní ẹni tó jẹ́ nọmba 1 níbi mi gọ̀ọ̀kan kó ń lò kò lílò bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ yìí ṣe fi lára tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan ọ̀rọ̀ lára báyìí wọ́n máa sọ fún títí tó fi kì í ọmọ ìyá ni mo sọ fún yìí o
1: ẹ̀jẹ̀ kan náà
0: títí tó fi kì í kúrò nílé ọkọ yẹn ìgbà kan wá kì í kúrò nílé ọkọ ẹ̀ kan wá rí pé àwọn jọ wà bákan náà wọn ṣẹ̀ wá sí ilé ayé wọn gidi.
1: Àjẹgbọdọ wọn ti wẹ́ ni kúnra.
0: Bẹ́ẹ̀ni wọ́n kọ́kọ́ rí pé wọ́n ti dànù níbi rere.
1: Ibi tó wà.
0: Bẹ́ẹ̀ni tó àwa la máa kíyèsí ara gbogbo kan tí ọba ń ṣe parapata nílò ayé yìí ó gbà kíyèsí ara bí ọba ń ṣe nǹkan gidi gan káyé bá ń fẹ́yàn èèyàn gbúdọ̀ kíyèsí ara gbogbo ibi téèyàn ti ń jẹ téèyàn ti ń mu èèyàn gbúdọ̀ jẹ kára ayé mọ̀ ọ́ bí ọmọ ìyá mi ni ẹ jẹ́ sọ fún mc àwọn bẹ́ẹ̀ wà ń ṣe pẹ̀lú gbogbo àwọn mẹ́tọ̀ tẹ́ ẹ lò ó ń bí àwọn kan ní. Sọ Olo ma ja teni sika.
1: Ami o.
0: Aroke mu lagbara Olorun.
1: Ase ya mi, e se gan. E se anti Tolu lati je ke aye. Ah, ke ji speak e ba kawara le na ipepo awon eyan ti wa loju la repete ba e ya.
2: Eyan ba leto se dada ni mo ba yin emi omo yin na ni obe yin ololufe yin ajuwaya yin be ni abileko mo be ni keji oye ba mi ji ti gbogbo eyan mo si keji speak olotu e se
1: to bo bo eh hello
0: asu yawo
1: present sir
0: e mo pe to e kwa toto no
1: yes sir aba mi ni na lowo ko e
0: dadaba
2: e ka bo to re to sir
0: baba roro baba re ti dio si mi ga e pade mi baba baba re lo bi o
1: abi o
0: ah oh yeah
3: hello Lagos welcome to the Jordan Knight show
0: ti ba se e ma de dele dele ni bola yin je je mo yin so e so
1: e ya
0: ani da mo
1: ami sir
0: baba ko ji mi ji ala la karo fe geni keji Kọlọ go mo ko ma lawa ni o.
1: Ami o ba mi.
0: Eyin pedepede ta ba yo kini ani a. Kini kini so. Be je do ba lo du ni do be ni la kai. Eh. O mo pe ni e je un bu so ro ya tegun. Oro ni o. Ti e ba jade lo so ni ka si ti nkan ba ba wa lawa ibi do lo abi keji mo le wa le ko gbe ti yin.
1: Ben.
0: E wa ma ku ara ile ko. O mara yo le fun ba le je daru fe yin na la taro lo
1: mi ami ba mi
0: o ti ni la ro si o lati gba da lo ti wa ko ko le se ya o meji wa la de
1: kai
0: o wa nu omo iya ti do ba de de ni ani gbogbo wa se ri igbera ga po to se le me laye ta ba so ro ilara lata ogidile
1: ilo
0: ni ga po ri lado ala bo yin lo o le de ba da so ka na ta mo ti so bu dira wa ka jo di di bi taja ko na taja kajo mo gbogbo owo lo pade le eyin pelepele ye soro ta keko be be lo lori to ba je keko e ja ma keko
1: ben
0: eje o se bi sere ya o keji mu opo ni se wa bubu bi tele ele joda lo dupe la
1: ami baba
0: e se mo mi ke ba ta pe atan do pe won le ba gbo nko ni kankan won ni jona o
1: ami e se gan baba mi ni na lowo lati ju saga eh keji speak ile le so soro to wa le
2: lori oro to wa lori eto leni o gbenu tan o oro nla ni o oro nla le le gbe wa sori eto leni to o ja si pe gbogbo eyan na lo ni nkan tabi meji ti won fe so lori e mo leyan kan to sumo mi to ye pe ibe o ile to ngbe awon onile to nile won le won jade to wi pe kini eni ti mo mo ibe re se bread ninu ile na agba kere kere kere won bere beyen debi wipe won agba pupo lati pali o won agba odidi tray nla la
1: bere won gberu si
2: won gberu si awon eyan ma wa won lago marun daji won konlekun won ma bredi ohun ni onile ri ti o le won ojo ti o le won ti won ku eru ni onile gba bredi jo sile ki ma fawo gan lootu awon ti mo so won ti dologbe o won ti dologbe to wi pe ki won le ta won ti wi pe ah nkan to mo bi yin ta
1: landlord tori pe o ti n ta tori pe gba le lowo yin e wa le won
2: won ti jade tan
1: to ti bere owo yen
2: awon to gbe bread wa pe awon ni ba awon ah awon o de gbe nbi bayi mo lo ni le ba lo gbe tray jade o ya e gbe bread ko so kale sibe ke de ma wo won de tun ata to awon ti won le
1: bo le dabi
2: bi gbogbo lo wa bi gbogbo lo wa awon to n ta gege bi awon to n ta ja provision awon to n ta
1: onje
2: onje jije be ni gbogbo bi lo wa ni olohun ko ma so wa se olohun ko ma fi so e so wa
1: be
2: ni ki yan na de ma duro lasan
1: ma duro
2: lo mo gba de ma dura a so pe tori pe o ti ni customer pupo wa wa reke pe after all customer po nle Teba mo adura to ba je pa adura no ni mo gba ma duro lasan.
1: E se keji speak oju oni ti yin opolo yin oni joba 09063352 09063352 on ne fi ba mi da se to ka to lo losan yin.

0: ẹgbọ ọjọ ti landlord ti fa won tenant ni le tori pe won taja ọjọ ton ma koku nle na lohun na bere owo breading ta iyan tu ki popo mo fo o emi tu fo sara nbe hun won ni ko si bi ti o si ah ooto ni ko si bi ti o si Oda, ta ni omo le iwe gan ilara nbe won ni lagbaja lo titi ta ba ti ni eh gele na ti jala ye zilebu eyan oro no je gini kan ilawo ti na wo soke mo si gbe yoruba bi emi eh ni mo ma mu yoruba ni school hello
1: Feli sala come ni lagbaja so
0: Mr. Feli se ka so jare
2: ka so ri eto
1: very positive video si n do do Iwọ wa ṣe ń ti mọ́tò bọ̀ tó dẹ̀ rí pé mọ́tò kọ́gọ́ ti lóòdù wájú ó di kọ́. A ti dáyà mọ́tò di ẹ̀jọ́ báyìí kò kéèrú ẹ̀. So èèyàn ni ò ní sún o.
0: Wọ́n tún máa ní kí táyà mọ́tò ẹni yẹn ń jò.
1: Àbí kó ní pọ̀ sí kíyà kó kàn sí ìwé fún ẹja. So kò síbi dé sí o. Àbí kó ní kálukú di òpó lọ mú kí wá dé ṣe yá ńlá o.
0: Kó máa ṣe yá àyà sẹ́. Ṣé o ibi iṣẹ́ tiwọn làwọn sọ àwọn ọlọ́kọ̀.
2: Ṣé ń pé ó tún wà nínú àwọn lọ́kọ̀
0: náà? Àní wọ́n ní gítáyà mẹ́rin ni ó fọ́ kọ́ lè kérò lẹ̀. Àwọn lè bá kó. Hello.
1: Ẹ̀ka sọ́sà.
2: Ẹ̀ka bọ̀ sórí ètò.
1: Ètò ti kẹ́ mú wa yìí. Ó máa gbára o.
0: Ọlọ́run ni o.
1: Ọlọ́run ẹ máa rí mú.
0: Àmì sà.
1: Ìṣe yóò ní dárúkọ ní Jóná.
0: Àmì o.
1: Ọmọ méjèèjì àní yóò ní dárú.
0: Àmì.
1: Ẹrí ọ̀rọ̀ ńlá lórúkọ kò sí kíkí òsì.
0: Orúkọ yín sà àti bí táyà ti pè.
1: Èmi ni Mr. Sẹ́nu Bábalákòókò Àgbà.
0: Ok sà, ẹ káàbọ̀ sà.
1: Mo rí ìyá àti bàbá. Ojú ọmọ ọkọ wọn. Wọ́n láti lè àdọ́sọ ọmọ. Wọ́n ṣe àfihàn ọmọ yẹn. Nígbà tó yá, àwọn ọ̀pọ̀lọpọ̀ bí mo sí wọn.
3: Today we will be discussing the voice.
0: Orí ọmọ kọ́ ma wáyé.
1: So n gbà sí fún ma fọ́ fẹ́ tó fẹ́ omi jẹ́ pé ṣé dà ní àgbègbè tó ń bá
0: bísẹ̀. Tó mọ òwò ṣe dáadáa.
1: Ó ṣe mi wá sílé ìyẹn tó wá fi hàn. Owó ọmọ bó bá ti àwùkọ́ nìyẹn wọ́n àdọ́tì owó ni. Ǹjẹ́ ìdí nìyí pé Nẹ́ẹ̀kà fi ọmọkùnrin jáde kó n fẹ́ fún márẹ́jì. Wọ́n jíṣẹ́ fún pé tó bá fẹ́ sọ̀fẹ́ sún márẹ́jì òun kò gbúdọ̀ jẹ́ kí ìyá àti bàbá ẹ̀ mọ̀ sí márẹ́jì bẹ́ẹ̀. Bí o tọ́wọ́ mi, ó sá lọ sílùú ó lọ ń fáwọn fádà mi ni mọ́dà mi ni wọ́n fi ṣe márẹ́jì yẹn sọ̀fẹ́ sódà. Ọ̀bá ò wá ní ọkọ̀ ṣe fẹ́ pé ìyàwó tí ò ní mọ fámìlì ọkọ̀. Ẹ̀wọ̀n kọ̀ síbò ìyàwó yàrá fọ́ọ̀sì láti tẹ̀lé lọ́mọ àwọn fámìlì ẹ̀. Ẹ ìyàwó tó mọ táwọn lọ àdó ti gbé wa ni ó tó bẹ́ta ìyàwó àwọn ọmọ táwọn. Mo ní wá kí ìfà lè sínú ilé báyìí wá pè ìyàwó ọmọ yẹn pé kó máa bọ̀ wá bá. Ìyẹn tó gbọ́. Ìṣẹ́ tí ìyàwó bá ti pè ìyàwó yẹn wá láwọn fẹ́ rí. Ìyẹn náà lẹ́nu ìwọ́n ti lè pè àwọn dáàdi mo máa fẹ́ rí ìyàwó. Ó ní mo fẹ́ rí ìyàwó. Lọ́tọ̀ yìí pé àlè ló tún apá lọ́dọ̀ ẹ má jà sọ̀rọ̀ àwọn padà dárí tó bí àìṣe ní ìyá ọlọ́kùn bàbá ni ìrànlọ́wọ́ orí lára.
0: Àṣẹ ṣe gan bàbá mi bílé ayé ṣe jẹ́ rẹ̀ yíyan ilé ayé ṣe rí rẹ̀ yíyan jẹ́ ń gbọ́. Hello.
4: Hello.
0: Ẹ ká sọ ma.
4: Ẹ ká sọ fún iṣẹ́ o.
0: Yes ma.
4: Bí àwọn gba ni dám.
0: Àmì ma.
4: Ìdíṣẹ́ àbíkẹ́ jí ma là.
0: Ẹ káàbọ̀ ìyá mi, ẹ rọwọ́ mi lọ́sàn-án, ẹ má bínú sí mi.
4: Ẹyẹ
0: wa dá sí tàn.
4: Iná ni bí ni ọ̀gọ́n ta ìmọ̀ wá wù. Wọ́n làwọn yẹn ti sọ látàárọ̀. Wọ́n lọ kúta àánú wa. Kò sí ní oṣù tí tọ́. Tó bá sẹni tẹ́ ń dá àwọn èèyàn bá ti nínú ni bí ni. Kò sí ni. Ó dà kó máa ń ṣe é nìṣẹ́ pẹ̀lú wọn kẹ́ mọ́jọ ní kankan papọ̀. Kó sá máa rí ẹ báyìí. Ó jẹ́ pé bọ́síkọ̀rọ̀ ló lọ kó sí tó jẹ́ pé gbogbo tòkè tilẹ̀ báyìí tí ó ju bíi ₦2,000 lọ. Tó ń dẹ̀ wọ bí oní ₦20,000-30,000 sọ́wọ́. Àátúnṣe máa lára ẹni wọ bọ́síkọ̀rọ̀ yẹn. Wọ́n máa wò wípé kí ló dé fóònù kan ni.
0: Ẹni tó bu àkúbè sára ìwọ sì ń já tí a rọba. o tun binu e do wa kube
2: o tun binu e do wa kube
4: e se ma binu ki le se ni kan ni
0: e la ka
4: be di se gba o se ara olorun ko ko wa ri oni
0: ami o
4: o da ko ti bi ti mi se eh awon to jo n taja kan na awon ti ba won ti taja kan na mo ti e se ati e gba won ye to je pe e po lo jara ye to to lo ada o ma ti ri pe ro meji meta n wa ti wa ju ti era yi tell me to ya wa ju ti won ogun te ni o da bo se ma se ti o te mi rewo kankan ya wa ju e ma o na ma ma pa si ni olorun ko sa
0: ami ami
4: ma mo ta ja lo di mejeji ti gbe to se le si ni leta leta n gbo olorun ba mi gba ko so ba awon eyan tan raja won da go ba se wo loja bayi wa bi tele awon mo awon ise eh.
3: Yes, you need at work all day, every day till payday.
0: Oh,
5: Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am.

0: from Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa nínú ìgbàgbọ́ tó ti ṣe tán láti ṣiṣẹ́ agbára bó ṣe máa ń ṣe nínú ìjọ àtúndá olú apostolic church olóògbé jùlọ gbalẹ̀mọ́ assembly lábẹ́ àṣẹ ìpè Monsignor Apostle Dr. Joseph Ogunwemi JP bàbá alákòóso àti ti ìfàmìlóróyàn Prophet Gbadega Ogunwemi bàbá aláṣeyọrí níbi ìsìnwọlé májèmọ́ ọlọ́jọ́ mọ́kànlélógójì pẹ̀lú àwẹ̀ àti àdúrà èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2026 ní July 4, 2026 láago mọ́kànlá àárọ̀ ṣaago mẹ́fà ìrọ̀lẹ́ wọlé májèmọ́ yóò wáyé níbi tí ọlọ́run yóò ti máa lo Reverend Dr. Prophet Matthew Sore Tire aka Ọbani Jesu àti àwọn ẹni àmìrúró ọlọ́run aláàyè Praise Night àṣálẹ́ orin ìyìn yóò wáyé ní August 7, 2026 bẹ̀rẹ̀ látàgo mẹ́wàá alẹ́ mọ́jú kẹlẹ̀ ọjọ́ kẹwàá oṣù kẹjọ August 10 ìṣọ̀kalẹ̀ wọlé májèmọ́ níbi tí bàbá aládùúrà Primary Dr. Samuel Amúlùdùn yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àwọn ẹni àmìrúró ọlọ́run aláàyè ọlọ́run àwọn bàbá wa làkúrí ìwọlé májèmọ́ ọdún yìí o ìjọ àtúndá olú apostolic church olóògbé jùlọ gbalẹ̀mọ́ assembly èyí tó wà lójú irin Jumboland ọpẹ́ ìlú àgbàdo ní ìpínlẹ̀ Ògùn ni yóò ti wáyé fún àlàyé àti ìtọ́ni ẹ pé Prophet Gbadega Ogunwemi bàbá aláṣeyọrí sórí 0706-661-9658 tàbí 0815-242-8554 ẹ má ṣaláì wá torí gbogbo ènìyàn pátá la pé ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dá àwọn àdúrà olúkúlùkù Jésù ni Olúwa
3: Ogo ni Folúwa lókè ọrun.
4: Hallelujah.
3: Mo gbàdúrà fún gbogbo ènìyàn wípé wo ra àánú gbà.
4: Àmì Jésù.
3: Ìrànlọ́wọ́ máa sọ lórí rẹ.
4: Àmì Jésù.
3: Gbogbo tó o bá dáwọ́ lé máa yọrí sí rẹ.
4: Àmì Jésù.
3: Ní àṣálẹ̀ yìí lórúkọ Olúwa o ò ní kú.
4: Àmì Jésù.
3: Mo ní o ò ní kú.
4: Àmì Jésù.
3: Mo ní o ò ní kú.
4: Àmì Jésù.
3: Ẹni tó bá fẹ́ ṣe kú pa kílẹ̀ lánàá gbé wọn mi.
4: Àmì Jésù.
3: Bẹ́ẹ̀ ló máa rí.
4: Àmì.
3: Kò yí padà.
4: Àmì.
3: Jésù Olúwa wa.
4: Àmì àmì àmì lórúkọ Jésù.
3: Orúkọ mi náà ni Prophet Gbadega Ogunwemi láti inú ìjọ àtúndá olú Apostolic Church olóògbéjúlọ gbalẹ̀mọ́ assembly ní ìlú àgbàdo Jumboland la kalẹ̀ sí gbogbo bí kíbi tó bá ti ń bọ̀ láti ìyànà pájà ìkọdù wọ mọ́tò tó ń lọ sí tollgate tó bá ti wọ mọ́tò tó ń lọ sí tollgate bọ́lẹ̀ ipò wàá bọ́lẹ̀ lálákòókò láti alákòókò yẹn gbé ọ̀kadà tó lọ sí dálẹ́mọ́ láti dálẹ́mọ́ gbé ọ̀kadà tó lọ sí ojú irin jibboland wọ́n máa jẹ́ bọ́lẹ̀ sí ojú irin jibboland yẹn wọ́n á ti máa rí kẹ̀tíkẹ̀tí èrò ó lágbára ọ̀sẹ̀ tó kọjá yẹn àwọn ènìyàn máa ní ẹ̀rí o a bẹ̀rẹ̀ program látago mẹ́wàá ọlọ́run tú wa kalẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ gbọ́ mi mo gbàdúrà ìlérí ayọ̀ àṣẹmọ́ ẹ̀
4: náà
3: ìtòrí àmọ́jọ́ sábẹ́ kó máa mi sí ọ̀la Thursday gan ó tún ní nánà ìtòrí àmọ́jọ́ pariwo máa mi sí ọ̀la kó gbìyànjú máa sáré bọ̀ gbọ́ mi Olúwa sọ fún mi wípé ìrìn àjò májẹ̀mú 41 days yìí ó ní àwọn ènìyàn tó bá wá òun fẹ́ fàyè wọn ṣèyanu gbọ́ mi dáadáa ó gbúdọ̀ rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ọlọ́run òun jókòó tẹ́tẹ́rẹ́ àánú mi ṣíọ́ òun jókòó ẹ̀ ti súwẹ̀ gbọ́ mi ìrànlọ́wọ́ kò tí ọwọ́ ènìyàn wá tí ó ti ọwọ́ ọlọ́run ló ní ìrànlọ́wọ́ tí ó tọwọ́ ẹ̀ wá o èèyàn lè já ikulẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò lè já ikulẹ̀ nkankan tó lè fi rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ènìyàn tó bá súnmọ́ ọlọ́run láìsí ìrànlọ́wọ́ ọlọ́run ènìyàn kankan lè dìde ràn ẹ́ lọ́wọ́ o fẹ́ gba ìrànlọ́wọ́ ní ìlú òyìnbó gbọ́ mi dáadáa oní olóore nílùú òyìnbó oní olóore nàìjíríà gbọ́ that you can get so many numbers àwọn number tó níyẹn kì í ṣe kó dowó fún ọ ṣùgbọ́n tí èèyàn kan bá dìde fún ìrànlọ́wọ́ gbọ́ mi ìrànlọ́wọ́ ẹ̀dá lè yẹ ṣùgbọ́n ìrànlọ́wọ́ ọlọ́run lè yẹ ìwọ tó nílò ìrànlọ́wọ́ Olúwa nítorí ẹ̀ mo jẹ́ ń pè ọ́ sí ìpàdé yìí ó dá orin dávidì 54:4 kí ló sọ mà
4: kíyèsí
3: ó ní kíyèsí
4: ọlọ́run ni ìrànlọ́wọ́ mi
3: ìrànlọ́wọ́ mi.
4: Olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn wọn tí ó gbé ọkàn mi.
3: Ó ní Olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn ro. Láti pa Ọlọ́run ló máa ran ìrànlọ́wọ́ sí ọ. Ọlọ́run ló máa dìde ìrànlọ́wọ́ sí ọ. Gbọ́ mi, ìbùkún Olúwa ní mú nílà láìfi làálàá kan ló sọ. Ìrànlọ́wọ́ Ọlọ́run ló nílò. Ó wà ní ìlú ẹlòmíì wà ní ìlú Òyìnbó over 25 years kò rí ìrànlọ́wọ́. Èèyàn kan ó wà ní ìlú South Africa ó didi 30 years tó lò kò rí ojú rere rí. Ó nílò ìrànlọ́wọ́ gbọ́ mi ìrànlọ́wọ́ Ọlọ́run ló nílò kì í ṣe tìyàn. Ọmọ rẹ ó ṣe dáadáa ṣùgbọ́n kò rẹ lọ́wọ́.
5: And today we'll be discussing
6: the voices.
3: Ọwọ́ Ọlọ́run ni ó nílò rẹ̀ ìrànlọ́wọ́ èèyàn lè yẹ ìrànlọ́wọ́ Ọlọ́run kì í yẹ. Mo bẹ̀ ọ́ mo fẹ́ jọ gbìyànjú kó wá sí program ọ̀la. Olúwa ní kí n da òróró lé àwọn 300 lórí. Gbọ́ mi tó òróró ìrànlọ́wọ́ ni Olúwa ní kí n dà lé àwọn èèyàn lórí. Mo ti ń gbàdúrà sí a ti wà nínú àwẹ̀ má jẹ̀mọ́. Thursday ìṣòro máa bẹ̀rẹ̀ kẹrẹ 20 days. Ìwọ́dọ̀ máa mí sí ẹ̀. Gbọ́ mi àkọ́kọ́ àwẹ̀ májẹ̀mú ti lọ. Áńgẹ́lì yìí rẹ kọjá ní gbogbo ìgbà. Ìwọ ni kó o dira mọ́ ọ̀rọ̀ ayé rẹ. Tó o bá ti gbọ́ mi ìrànlọ́wọ́ èèyàn tó o bá ti sí tọ́lọ́run bẹ̀ kò sí nǹkan kan. O nílò láti gba ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ Ọlọ́run ló nílò. Tí o bá ti rí ìrànlọ́wọ́ o kù ayé èèyàn kàn máa dúró ni. Bó o bá ti rí ìrànlọ́wọ́ ló máa mú ojú rere wá. Ìrànlọ́wọ́ ló máa mú àánú wá. Ìrànlọ́wọ́ ló gbá mi abẹ́ gbogbo ìbùkún láyé abẹ́ ìrànlọ́wọ́ ni. Tó o bá ti ó gbọ́ ó ní Olúwa wà pẹ̀lú ẹni tí ó gbé ọkàn mi ró. Èèyàn kan ló máa gbé ẹ̀yẹ̀ kan lọ́lọ́run máa ti sí ọ. A wá máa ṣàánú rẹ. Ogo mo máa ń sọ kankan ìrànlọ́wọ́ ojoojúmọ́ ó tó o bá ti nílò ọkàn rẹ búyà. Ó nílò ìrànlọ́wọ́ ojoojúmọ́. Ẹ já sáré gbàdúrà yìí. Olúwa ìrànlọ́wọ́ ojoojúmọ́ tí ó máa mú tí mo máa rí gbà. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún mi. Ó yá sọ́dí àdúrà lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ìrànlọ́wọ́ ojoojúmọ́. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi. Ìrànlọ́wọ́ ojoojúmọ́. Yọ̀ǹda ẹ̀ fún mi. Jésù Olúwa wá. Wá parọ́ Olúwa sí ilẹ̀kùn ìrànlọ́wọ́ fún mi. Tí ìjà bá ti rí ilẹ̀kùn ìrànlọ́wọ́ sí. Gbọ́ mi ilẹ̀kùn tó kùn máa sí. Olúwa sí ilẹ̀kùn ìrànlọ́wọ́ fún mi. Kí oṣù yìí tó parí. Olúwa sí ilẹ̀kùn ìrànlọ́wọ́ fún mi. Ó yá sọ́dí àdúrà lórúkọ Jésù. Olúwa sí ilẹ̀kùn ìrànlọ́wọ́ fún mi. Sílẹ̀kùn ìrànlọ́wọ́ fún mi. Ṣe fún mi. Jésù Olúwa wá. Lórúkọ Olúwa bàbá mi yóò ṣe ilẹ̀kùn ìrànlọ́wọ́. Ó rí ìrànlọ́wọ́. Nítorí ẹ̀ mo jẹ́ fẹ́ pè mí mo ní kó pè mí. Pè mí ó ní ọ̀la. Ní ọ̀la Olúwa sọ pé kí n dá àwọn ènìyàn lóhùn. Àwọn 300 Olúwa ní kí n dá wọn lóhùn táwọn bá ti dẹ òróró lé wọn lórí tábà yìí. Aago mẹ́wàá ni prógráàmù máa bẹ̀rẹ̀. A parí lago mẹ́ta. Olúwa ní kí n dá àwọn 300 kí n dòróró lé wọn lórí. Tí n bá ti dòróró lé wọn lórí máa dá yín lò face to face. Pèmí dádì àti ń bọ̀. Dádì àti ń bọ̀. Dádì ìbò níbẹ̀. Ní ẹ kó pè mí, màá jẹ́ ẹ̀dá lò. Lórúkọ Olúwa ó rí ìrànlọ́wọ́. Nọ́mbà tó máa fi pè mí rè é 070-6-19-658. 070-6-19-658. Lórúkọ Olúwa ìrànlọ́wọ́ máa jẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wá.
2: Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa nínú ìgbàgbọ́ tó ti ṣe tán láti ṣiṣẹ́ agbára bó ṣe máa ń ṣe nínú ìjọ àtúndá olú apostolic tó olóògùn jùlọ gbalẹ̀mọ́ assembly lábẹ́ àṣẹ ìpè mọ́sínú apostle Dr. Joseph Ogúngbèmí JP bàbá alákòóso àti ti ìfàmì olóróyàn prophet Gbadega Ogúngbèmí bàbá aláṣeyọrí níbi ìsìnwọlé májèmọ́ lọ́jọ́ 31 pẹ̀lú àwẹ̀ àti àdúrà èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 1 oṣù keje sí ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2026 ní July 4th 2026 láago 11:00 àárọ̀ sáago 6:00 ìrọ̀lẹ́ wọlé májèmọ́ yóò wáyé aka Obani Jesu ati awon eni amiro Olorun alaye Grace Night asale ori yin yo waye ni August 7 2026 bere latago mewa le mojukele ojo kewa osuke jo August 10 sokale wole majemu nibi ki baba ladura Prime Dr Samuel Amuludun yo ti ma sise iranse pelu awon eni amiro Olorun alaye Olorun awon baba wa la kuri wole majemu odun yo ijo atun da Olu Apostolic Church ologo julo gbare mo assembly eyi to wa lojurin Jumbolan opelu agbado ni ipele Ogun ni yo ti waye fun alaye ati itoni epe Prophet Badega Ogogbe mi baba lati yori sori 0706-661-9658 tabi 0815-242-8554 e ma sha lai wa tori gbogbo eniyan patalape olorun awon baba wa ti setan lati da awon adura

0: ìgbédi dé pẹ̀lú wòlé olórun alaye prophet Peter bí Oladejo glorious child wákàtí ìgbédi dé ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédi dé wòlíì Peter bí Oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yín sí wa lónìí
1: gbogbo abiyamọ pẹlu gbogbo ọmọ ológun ló máa jàjàbọ nínú àdúrà oní wákàtí mẹrìnlélógún 24 hours with God.
2: Ikú ọgbọdọ pa mí lọmọ.
3: Ewọ ikú ọgbọdọ pa mí lọmọ.
1: Prophet Peter bí Oladejo glorious child ni ọlọ́run máa ṣe ìpàdé àdúrà ìfúnyà lọ́jọ́ Friday
4: 14th
1: August àkórí ẹ̀ covenant of setback máa jẹ̀mú àbí ẹ̀ gbogbo obì tí ògbó fẹ́ jìyà lórí ọmọ lọ́jọ́ alẹ́ gbogbo obìnrin tó ní wọ́n ní sẹ̀ sínú ẹ̀yìn ìdílé tó wojú ọlọ́run fún èso ayọ̀ ẹ̀yìn ọ̀dọ̀ tí ò tí ìyàn ó yá ká fi àdúrà ara ìgbà padà láàrin wákàtí mẹ́rìnlélógún àdúrà fi kára kan yìí lọ́jọ́ Friday
4: 14th
1: August látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ làwọn ti wọnú àdúrà ó di lọ́jọ́ kejì ọ̀pọ̀ ọ̀ràn ṣí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì Peter bí Oladejo glorious child ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹ̀ ní Christ Ambassador Prayer Ministry Incorporated number 27 Awoni history Half-Lute Road Mushilega fọ́nà lọ́wọ́ àdúrà 0029766529 gbogbo abiyamọ ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí orí Jésù tó máa ṣèyanu.

0: tó wá tí kí wà ká bọ̀ lọ́jọ́ tòní lórí ètò lẹ́sẹ̀kẹsẹ̀ orúkọ tèmi ò yípadà olúwa tóbi lọ́ba ọmọbọba tí ń jẹ́ ọdẹ́lẹ́kẹ̀ tí wọ́n ti mọ̀ sí mc gíga lolúwa lóhun tọ́lọ́run òní bàbá wa nínú olúwa náà bàbá wòlíì ọ̀làtúnjì tàlàbí ẹ̀bìnrin tí wọ́n ti mọ̀ sí bàbá wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà ti wà mí bàbá wòlíì gbogbo àgbáyé fẹ́ gbọ́n tọ́lọ́run ní fún yín láti mú.
1: Orí òkè ni mo ti ń bọ̀. Ó pé ọjọ́ mẹ́fà gbáko ni mo lò ní orí òkè kí n tó sọ̀kalẹ̀. Gbogbo ayé tó ń gbọ́ mi lálẹ́ yìí ẹ fi ara balẹ̀ ara mi sí yín láti orí òkè.
0: Kúrẹ́ rẹ̀ kú oríire.
1: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí sùn àṣírí tọ́lúwa fi rán mi sí yín. Ẹ gbọ́ báyìí lolúwa ni o. Olúwa ni wòlíì jẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n kọ orin yìí nínú ilé wọn. Ṣé ẹ rí orin tẹ bá ti ń kọ nílé yín. Olúwa sọ mi pé ògo máa wọnú ilé yín.
0: Àmì lórúkọ Jésù.
1: Ìyanu á wọnú ilé
0: yín. Àmì lórúkọ Jésù.
1: Ẹ kọ́ dáadáa o. Ọlọ́run ayọ̀.

Olúwa ní kí n fi gbàdúrà fún àwọn ènìyàn tí èmi wọn ní orí ọ̀fẹ́ àti pàdé lórí rédíò yìí. Ó ní mo ti ń sọ fún ọ láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn pé bí ọ̀tá bá succeed tán rí ọ̀nà dojúkọ ìrànlọ́wọ́ ẹ̀, ayé le o, gbogbo ẹ̀yìn tí ayé le fún, gbogbo ẹ̀yìn tẹ́ bímọ tó dàbí pọ́mọ yẹ ò rí ọ̀nà lọ. Ìrànlọ́wọ́ ẹ òun ni wọ́n attack. Wọ́n bá dẹ̀ ti attack ìrànlọ́wọ́ ẹ, bí pòórá ayé wá ló máa rí. Mọ́mì, ayé dùn, Ọlọ́run ò dẹ̀ kì í sí ojú ìsájú. Gbogbo nǹkan tó ṣe láyé ni wípé bó ṣe dá ọ tọlátọlá tògótògó ló dá ọ. Ó dẹ̀ mọ̀ pé ogó yẹn lágbára débi wípé kí kò bá sí ẹni tó máa kún ẹ lọ́wọ́ ò lè dàgbé. Mo dẹ̀ sọ fún ẹ lálẹ́ àná pé ogó tó bá rí ìrànlọ́wọ́ ó gbọ́dọ̀ rí àsopọ̀. Bí ò bá sí àsopọ̀ kí wọ́n so ẹ pọ̀ mọ́ ẹni yẹn, ó lè pàdé olóore. Láàárín ìwọ àti ìrànlọ́wọ́ ẹ kò sí ohun tó le jù bẹ́ẹ̀ wípé ó kó àsopọ̀ ló já. Tó kó àsopọ̀ bá dẹ̀ ti já, kò sọ́nà tó fẹ́ fi gbé gbà tó lè rí ìrànlọ́wọ́ yẹ. Gbọ́ mi dáadáa, Gídíọ́nì jẹ́ ẹni ńlá, ó jẹ́ ènìyàn ńlá, ó jẹ́ ẹni tí Ọlọ́run dá pé áńgẹ́lì sọ bẹ́ẹ̀, ìwọ tí a dá pẹ̀lú agbára ènìyàn ńlá ni ọ. Ọ̀pọ̀lọpọ̀ yín la dá lẹ́nìyàn ńlá, ṣùgbọ́n ohun rere tí Ọlọ́run dá fún ọ yẹ, àfi kí ohun tí àwọn tó máa gbé jáde kẹ́ ẹ pàdé. Ọwọ́ Gídíọ́nì kò so mọ́ àwọn tí ó lè ran àyànmọ́ ẹ lọ́wọ́. Gbọ́ mi dáadáa sà lálẹ́ yìí, mo fẹ́ kó o gbọ́ mi dáadáa. Àfi tá a bá ba nǹkan jẹ́ láyé ẹ, ó ní ọ̀nà ẹ tó le là. Bẹ́ẹ̀ ni agbára àsopọ̀ ó ní mo fẹ́ fi bá ẹ gbàdúrà lálẹ́ yìí. Torí tí ọ̀tá bá ti le so ẹ pọ̀ mọ́ ibi tí kò sí ìrànlọ́wọ́ fún ẹ, ìlàágùn ó ló máa rí. Wọ́n so Gídíọ́nì mọ́ pẹpẹ ìlàágùn. Pẹpẹ ilé bàbá ẹ̀ ò dẹ̀ jẹ́ kí ó ní àkójọ. Ìwé onídàájọ́ orí kẹfà Bíbélì wípé bí Gídíọ́nì àti àwọn ilé bàbá ẹ̀ bá ṣiṣẹ́, àwọn ará Mídíánì á wá dẹ̀ fi ṣòfò. Mo dúró nínú agbára Olódùmarè lálẹ́ yìí, mo gbàdúrà fún ọ. Àwọn agbára tó ń fi làágùn ẹ ṣòfò kí Olúwa kó pa wọ́n láparun pátápátá. Pẹpẹ àfiniṣòfò tí wọ́n so ayé ẹ mọ́, pẹpẹ àfiniṣòfò tí wọ́n so ògo ẹ mọ́, pẹpẹ àfìyànjú ẹni ṣòfò tí ayé ẹ so mọ́. Orúkọ Jésù Olùgbàlà kí pẹpẹ yẹ kó ya lálẹ́ yìí. Alẹ́ àdúrà lálẹ́ yìí, a fẹ́ ba nǹkan jẹ́. Bódì yóò bá ya ò lè ríranlọ́wọ́, bódì yóò bá wó ò lè ríranlọ́wọ́. Bí Ọlọ́run ò bá ya agbára tó dúró láàrin ìwà àti ìrànlọ́wọ́ ẹ yẹ ò lè rí. Mo ti sọ fún ọ pé bí ọ̀tá bá dìde sí ọ, ìrànlọ́wọ́ ẹ ò ló fẹ́. Ọ̀nà mẹ́ta ni wọ́n tẹ̀lé fi ìrànlọ́wọ́ ẹ pamọ́ sí láyé tó jẹ́ wípé wàá máa wà nínú ẹ̀mí ò ní rí. Só rí ìrànlọ́wọ́ tá a fi pamọ́ sínú òkòkò, Ọlọ́run nìkan ló lè bá ẹ gbé. Òun nìkan náà la fẹ́ gbàdúrà lálẹ́ yìí. Ọlọ́run nìkan ló lè bá ẹ wá. That's why in Isaiah chapter 45 wípé èmi ò fi ìṣúra tí a pamọ́ sínú òkòkò àti ọ̀rọ̀ tí ó wà ní ìkọ̀kọ̀ tó bá máa jẹ́ èèyàn láyé, tó bá máa dìde, tó bá máa débi gíga, bí ọ̀nà rẹ bá máa là, ìrànlọ́wọ́ ò lò nílò. Adádìde kan ò sí láyé Yorùbá tiẹ̀ gbàgbọ́ wípé bẹ́nìyàn ò bá rẹni bálà ọ̀là kì í yá. Bẹ́ẹ̀ ni sà, tó ń fẹ́ jẹ́ èèyàn àdúrà mi lálẹ́ yìí ó ní ṣe pẹ̀lú ẹ. Gbogbo ìgbésẹ̀ tí mo bá dẹ̀ ní kó gbé lálẹ́ yìí ó ní ṣe àti gbé pẹ̀lú ìtara. Mo gbọ́dọ̀ fi gbé ìgbésẹ̀ yẹ. Bí mo bá fún ẹ lẹ́sẹ̀ Bíbélì, wá kà á, wá fàwẹ̀ tí lọ́la, ẹ fàánú wá ìrànlọ́wọ́ mi jáde. Ó làdúrà tá ń gbà lọ́la, ẹ fàánú wá ìrànlọ́wọ́ mi jáde. Àánú ya odi tó wà láàrin èmi àti olóore, àánú èpè tó di òkè níwájú mi tí ò jẹ́ kí n rí ẹni ràn mí lọ́wọ́. Olúwa jẹ́ kí èpè yẹ kó wọlẹ̀. Àdúrà kẹta nìyẹn. Ẹ kàlẹ́, ẹ kú àtàárọ̀, ẹ̀yin tẹ́ múra àti bá mi gbàdúrà lálẹ́ yìí. O nílò àti múra àti bá mi gbàdúrà. À ń gbàdúrà fún ìrànlọ́wọ́. Bí wọ́n bá gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn, ó sọ fún ẹ pé ibi mẹ́ta náà mo fi pamọ́ sí nínú ẹ̀mí. Sórí bó bá ṣọ́gù tó jẹ́ pé ìwọ nìkan ló dá wà, wọ́n gbàdà lọ́wọ́ lọ́wọ́ ẹ ni. Tó bá jẹ́ wípé àwọn ọmọ ẹ kàwé, iṣẹ́ dáadáa ni wọ́n ṣe, ìrànlọ́wọ́ ọwọ́ ẹ ni wọ́n gbàsà. Ó bá jẹ́ wípé o dé ìkóríta kan tó yẹ kó o gba iṣẹ́, o ríṣẹ́ gbà, ìrànlọ́wọ́ ni wọ́n gbà. Gbọ́ mi dáadáa sà, àwọn tó rí tó dókè yẹ, àsopọ̀ ní sà, àsopọ̀ o ló fà wọ́n dé ibi tí wọ́n dé, ẹnìkan ló fà wọ́n lọ́wọ́. Sórí ìrànlọ́wọ́ wà fún ọ sà, dáàdì ìrànlọ́wọ́ wà fún ọ, Ọlọ́run ló dá. Bẹ́ẹ̀ ni bí àbá ṣọwọ́ ẹ̀ pọ̀ mọ́ olùrànlọ́wọ́ yẹn,
fun alera e lowo ota de ti ma odi o ti gbe ina lowo e pa mo o ti ma odi o di ya ya o di to wa laarin wa ti olore mo fe so fun e pe ibi meta na fe firan lowo e pa mo si won le fi pa mo sinu okoko number 1 won le fi pa mo si le igbagbe number 2 won de le fi pa mo sinu sare so ri ina lowo ta ba fi pa mo sinu okoko eni ya ma da nikan gbe ni o so ri ina lowo ta ba toju si le igbagbe a wa laarin awon olore bayi won de ni ri o ni mo fi ni pe wa gbadura se foto e bo mi dada nkan meta o lo fe fi gbadura lale bo ba ri foto e lo bu omi omi to ti le woju ara e bayi to ba ri omi bu lo wa mirror to ti le woju ara e bayi to ma ri ara e pe oluwa je ki oju emi ati olore o pade o la fe fi gbadura to ba ri foto e wa wa mirror wa fi gbadura tabi ko bu omi to ba je pe mirror jina si o tete bu omi layi ka e to le ri oju ara e bayi pe dada Olorun emi mimo wa mu oju emi ati olore kanra wa wa gbadura kan adura meta lo koko ma gba odi re tin fadura si owo nla lale ina ni tin ba gbadura lale iwe pe ibi ta gbe ina lowo re si o ya ko jade ina lowo ta gbe si le gbagbe ti won fi wu e ti won ran lowo ina lowo ye jade ina lowo re lowo oku oruko Jesu Olubala Oluwa gba fun o so fun lale ana mo ni eni ta ba gba ina lowo lowo e ala mefa kan wa ti o ma la ala mefe saye o de ma komo bo mo bere fun elale ana mo ri pe bo ba lala to ba ngbagbe o lewu gan iye ni wipe okoko ti bo iran lowo mo e lara aye e wa ninu okoko wa le ri e tori ki ire to de olorun yo ran si o loju ala ki anu to de olorun yo fi ran e won e loju ala o ni bibeli fi so pe oluwa fi re fun awon ajo fe loju orun ire ti olorun fe fi fun loju orun o ni ko toka si ibi ti iran lowo e wa e gbo eleyi sa emi ti gbo testimony awon ti olorun lo ba soro loju ala pe lo ran eniyan lowo emi ti gbo testimony awon ti olorun so fun loju ala pe ko lo ba enikan e gbo eleyi sa oju ala ni mo ti gbo pe lo ba iranse mi yo gbadura fun o to ba de ti gbadura fun e wa dide oju ala ni mo ti gbo wi pe lo fun ake ola fasawe mi ore wa de jeyan oju ala ni mo ti gbo pe lo si ori pepe ede nibi egbe power out lo gbadura nbe kemi olorun ran ina lowo si o o ba je wi pe mo wa gbagbe alaye a je pe iranlowo mi pari niye so ori ala to n gbagbe ye ko da rara afi kemi ati ejo gbadura tori be lo fi gbodo mura lale si pe wa gbagba sori adura number 2 mo so fun e pe ala to la tabi ala to n gbagbe ye ko da to ba je wi pe o la la rara o lewu to ba n gbagbe ala o lewu mo de wa so fun e pe ko je kemi ati ejo soro tori be la fi gbadura loni gbogbo agbara to ni ke gba pin pade olore bi ota ba gbe o si okoko o ni ranti itoni olorun tori ala odu itoni ni opolopo igba lo se nkan bayi lo se nkan bayi mo ri omo mi kan to lala to de ri ranse olorun kan ti ranse olorun ye toro owo lowo pe fun mi ni aso o fe wo aso o de di ojumo won de ra aso won lo gbe fun eniye baba ye wi fun pe o dutu owo mo laye o se keji lo pade olore mo wi loruko oluwa agbara to n pa iran orun re loju e agbara to n pa itoni orun re loju e oruko jesu agbara ye wole agbara ye wole agbara ye wole agbara ye wole agbara ye heyday.

0: wọ́n padà wá wo Mose. Ó ní lóòótọ́ àtìlẹ́yìn má lágbára ju ìpínlẹ̀ lọ.
1: Radio has never been this excited. This is Jordan.
2: Back up, we swallow
0: bottle of the background. What made this happen?
2: To
0: is the anointing of God.
1: Get on the train. Follow us on social media.
0: I
2: want to be your backup.
1: On social media. Facebook, Jordan105.5 FM. Twitter, Jordan105 FM. Instagram, Jordan105 FM link.
0: Want
2: to be a backup.
1: Listen on the
0: gbadura ti mo so
2: pray that prayer. Use your power.
0: Oh my God, move me lo si aye mi.
2: To take me to my place.
0: Aye mi ko mo wa yi.
2: I am not in my place.
0: O gbo mi ni bi to wa yi.
2: Aye mi where you are.
0: O kin sasewo.
2: You are not the positive. The hand of God is touching.
0: Ma ko ni Thursday.
2: Come on Thursday.
0: Ma ko lale Friday.
2: Come on Friday night.
0: O iwo to mu tikiri.
2: You that are drinking alcohol.
0: Ologun eyan ni o.
2: Glorious.
0: Oluwa bo se gbo mi lale.
2: As I hear me this night.
0: Ma ko ni ojo
2: Thursday. Come on Thursday.
0: Ko si nti Oluwa o le se.
2: Nothing God
0: can do. Won gbe oni
2: They call you parent.
0: Bi Sarah ba pada gbo mojo.
2: If Sarah later carry a child. It is not your name that you are called.
0: Wa kan yi.
2: Pray this prayer.
0: To ma lo lale yi.
2: My God this night.
0: Oluwa.
2: Oluwa
0: agbara.
2: Use your power.
0: Mu mi lo si aye.
2: Oluwa
0: ya so di adura.
2: Oluwa Jesu.
0: Mi mimo Oluwa o. E fi owo agbara. E fi lo si aye mi. E mu lo si aye mi.
3: Ọlọ́run tí ó dojú àdúrà tì mí, tí ó dojú gbàgbọ́ mi tì mí. Mo dá gbogbo ọlá gbogbo yín padà fún torí pé òun nìkan ló tọ́ sí.
1: Go at www.jordan105fm.
3: Ní last month, ìyàwó brother mi pè mí. Ó ní ìjọ o, pé báyé ṣe ní àkọ́kọ́ ìgbà tí wọ́n kọ́kọ́ bímọ alákọ̀ọ́kọ́ pé kí n tún máa fi àdúrà ran àwọn lọ́wọ́ o páwọn ti tún lóyún mi pé kí n jọ pé àwọn nídìí àdúrà mi pé àwọn ti ya scan lẹ́ẹ̀mẹta pé wọ́n sọ pé position tọmọ yẹn wà pé kò dá pó jókòó ni pé àwọn dẹ̀ ti lo àgbo àwọn ti lo oríṣiríṣi nǹkan pé kò change. Mo yà sọ fún wọn, mo ní ẹ má lo nǹkan mọ́, ẹ má lo nǹkan dúdú, ẹ máa gbàdúrà, ẹ lọ rí pásítọ̀ ṣọ́ọ̀chì yẹn, ẹ ní kí wọ́n ṣomi fún yín àbí kí wọ́n ṣòróró fún yín, ẹ máa lo. Ó ṣáà ní pé kí n ṣáà máa fàdúrà ràn òun lọ́wọ́ pé òun ti gbọ́ mo ní kò sí wàhálà wípé ìpè ayọ̀ ló máa pè mí. Ṣùgbà tó di ọjọ́ kejì, brother mi wá pè mí pé kí kúkú báwọn gẹ́tò mi miracle water wa pẹ̀lú òróró àdúrà àti tiwa pé àwọn máa wá sí Èkó ní second week pé àwọn máa pè mí pé kí n gbé pàdé àwọn. Ó ṣáà ní pé kò sí wàhálà. Ìgbà tó di bíi 2 weeks, wọ́n pè mí pé àwọn ti wà lẹ́kọ̀ọ́ pé kí n báwọn gbé wá. Ó jẹ́ ìrọ̀lẹ́ Sunday. Mo ṣáà miracle water yìí tí mo nílé pẹ̀lú òróró 100 days. Mo ṣáà po, mo lọ pàdé wọn, mo ko fún wọn. So ìgbà tí wọ́n gbé fún wọn, ó pè mí ní ọjọ́ kejì náà pé wọ́n ti gbé omi àtòróró fóun pé báwo lòun ṣe máa lò. Mo ní kì í ṣomi tẹ máa mu lórí oúnjẹ, ẹ máa mú díẹ̀ díẹ̀, tẹ bá ti mú tó ti ń lọlẹ̀ ẹ máa tọ̀ pẹ̀kẹ̀ máa fì mí sí. Ó ṣáà kì mí pé mo ṣe. So sí ìyàlẹ́nu Ọlọ́run gbà tó máa di nǹkan bíi 7 ní alẹ́ àná tí brother mi ṣe pè mí ní ẹ pé ìyàwó àwọn bímọ. So mo dá gbogbo ògo padà láì ṣe operation. Ọmọ yẹn, wọ́n bí ọmọ yẹn fúnrara wọn láyọ̀ àtàlàáfíà, wọ́n bí ọmọkùnrin. Ògo! So ibi tí inú tèmi náà ti dùn dé, mo sáré gbé fóònù.

0: kí ọrùn.
1: Hallelujah.
0: Mo kí gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, ìwọ ṣá máa sàmí. Ọlọ́run ti ń jẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn lórúkọ Jésù kó dìde fún ọ.
1: Amen.
0: Agbára Ọlọ́run ti ń wọ odi tí wọ́n fi dá ọ dúró lórúkọ Jésù, ó kọlu odi yẹn.
1: Amen.
0: Ohun Olúwa tó ń sun ara lórúkọ Jésù, ó gba ìmọ̀ àtàjẹ.
1: Amen.
0: Agbára tó ní kó lọ ṣùgbọ́n kó má lọ jìnà lórúkọ Jésù, kí wọ́n ṣubú. Mo ní kí wọ́n ṣubú. Mo ní kí wọ́n ṣubú. Agbára ti ń gbé ni dìde tí ń sọ ẹni ẹ̀yìn dẹniwájú. Ó pàlẹ́
1: ọlọ́nìí.
0: Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Ibikíbi tó ti ń gbọ́ mi ṣáàmà ṣàmì gba ìrànlọ́wọ́. Owó agbára Ọlọ́run ti ń sọ ní dológun àgbáyé kó pàlẹ́ ọ. Ojú rere ti ń sọ ní dológun àgbáyé kó pàlẹ́ ọ. Àánú ti ń sọ ní dídẹ ní ńlá kó pàlẹ́ ọ. Gba àánú
1: Ọlọ́run.
0: Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Gba àánú Ọlọ́run. Mo ní ojú ó di àṣẹ. Gbogbo ìmùlẹ̀ tó dá ọ dúró ó bàjẹ́. Àwọn tí ń lé ọ pẹ̀lú ikú kan padà lẹ́yìn rẹ. Àwọn tó dáhùn máa bògo rẹ jẹ́ kí wọ́n ṣubú. Àwọn aláransí ayé kí wọ́n ṣubú. Àwọn alátakò kí wọ́n ṣubú. Àwọn tó ní òní lọ jìnà kí wọ́n ṣubú. Àwọn apá ìlérí Ọlọ́run jẹ́ nínú ayé èèyàn kí wọ́n ṣubú. Wọ́n máa rí bẹ́ẹ̀. Wọ́n máa rí bẹ́ẹ̀. Ìwọ ṣáà máa ṣàmí. A fi aṣọ ògo tuntun wọ̀ ọ́. Bẹ́ẹ̀ ni a fi ògo tuntun wọ̀ ọ́. Ojú rere padà sọ́dọ̀ rẹ. Àánú Ọlọ́run padà sọ́dọ̀ rẹ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Bọ́ o Bíbélì sọ pé nítorí kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Ohun tó gba Ọlọ́run gbọ́ fún yẹn ó yá gbà á. Ohun tó gba Jésù gbọ́ fún yẹn ó yá gbà á. Ìrànlọ́wọ́ Ọlọ́run tó ń retí yẹn ó yá gbà á. Promotion tó ń retí yẹn ó yá gbà á. Ògo tó ń retí yẹn ó yá gbà á. Ó yá gbà á. Ó yá gbà á. Ayọ̀ rẹ tí wọ́n gbà yẹn ó yá da padà. Ọmọ ní a da padà. Ọwọ́ atẹnimọ́lẹ̀ Olúwa gé sọnù. Ẹsẹ̀ atẹ ògo ẹnimọ́lẹ̀ Ọlọ́run gé sọnù. Ohun atẹnilórí mọ́lẹ̀ Olúwa gé sọnù. Ojo tí a máa ṣe àmì Olúwa dìde ìrànlọ́wọ́ fún ọ. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Láti ọ̀run wá ọwọ́ àánú dìde sí ọ. Olúwa náwó àánú sí ọ. Agbé orí rẹ sókè. Agbé orí rẹ sókè. Àní agbé orí rẹ sókè. Agbé iṣẹ́ rẹ sókè. Iṣẹ́ rẹ di ńlá. Ayé rẹ dìde. Gba ojú rere Ọlọ́run. Mo bá lè lanu sàmì tó gbéraga. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí. Ọ̀nà rẹ là. Ilẹ̀kùn rẹ ṣí. Ọ̀nà rẹ là. Ilẹ̀kùn rẹ ṣí. Ẹni tuntun pé ó máa bọ́ sí òrò kó ṣẹ̀ sí. Ẹni tuntun pé ó máa yọ ọ níṣẹ́ kó jẹ̀sí. Ẹni tuntun pé ó máa ba iṣẹ́ rẹ jẹ́ mo ní kó ṣẹ̀ sí. Àgbà ìkà tó sọ wípé tó o bá dilẹ̀ ò ní sinmi kò ní kíde. Owó Olúwa bọ́ sí ara rẹ. Gba ojú rere Ọlọ́run. Ọ̀kẹ́ kò ná ẹni kankan. Àti kò ná ẹni kankan. Mọ́mi kò ná ẹni kankan. Ṣá máa ṣàmí. A ní kí n gbàdúrà fún ọ ni lónìí ọjọ́ ẹkún rẹ dópin. Lónìí ọjọ́ ìbànújẹ́ rẹ dópin. Lónìí ọwọ́ tí ń fọ ọ sẹ́yìn ó wọlẹ̀. Lónìí gba ojú rere. Wọ́n tó pé 24 hours. Aláàánú kan ti ń wọnú ayé èèyàn tí ogun máa ń ṣe kó pàdé ẹ lọ́nà. Mo ní máa ṣàmì kó pàdé ẹ lọ́nà. Ẹni tá a rọ́ṣọ kó ba tiẹ̀ jẹ́ kò ní pàdé ẹ. Àwọn tí ayé wọn ti gbàbọ̀dé wọn ní pàdé ẹ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba gba gba gba gba. Lórúkọ Jésù kò rí bẹ́ẹ̀. So this letter promotion ọ̀hún sign ni ẹ. Ìwé ìgbélú ìlú òyìnbó ọ̀hún sign ni ẹ. Ìrànlọ́wọ́ dìde fún ọ. Kíbikíbi kó ti máa gbọ́ mi. Ó yá di ńlá. Ó yá di ńlá. Ó yá di ńlá. Ó yá di ńlá. Di ńlá. Gbọ́ ohun Olúwa lónìí kó tó pé 24 hours. Aláàánú àyànmọ́ ó pàdé rẹ. Lọ di ọlọ́la. Lọ di olówó. Di olóríire. Àní mo ní ìsúre fún ọ ni. Ayé rẹ kúrò níbi ìrákò. Ayé rẹ kúrò ní ìrákò. Ayé rẹ ò rákò mọ. Ayé rẹ ò rákò mọ. Ayé rẹ ò rákò mọ. Ní orúkọ Jésù, ayé rẹ ò rákò mọ. Ọwọ́ amúnimọ́lẹ̀ iná jó. Ọwọ́ amúnimọ́lẹ̀ iná jó. Ọwọ́ afanisẹ́yìn iná jó. Ọwọ́ abanayẹjẹ iná jó. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba gba. Ọwọ́ Olúwa ti ń fọ. sorry and so ke o gba ni o
1: mi
0: ba odun re olohun
1: mi
0: ba na lowo olohun ba ti eniyan ba tomode ba ti joba ba ta won wole ko ni ba mo pa la se to ba ra mi se awon emi abari logo je e ma gbina da eyin emi ti kide keyan logo joju ale e ma gbina da eyin emi a sorry ni nunu ogo e gbina sonu eyin ati favor eyin ati mercy eyin ati increase e ma jade owo abari laye de o de sabi olufe owo je o dona da gba ori ofe gba ori ofe gba o go to money sure fun emi ni woli olare waju ba nko le aro le obare ni gbogbo agbaye won ni sure fun ni aye re ku ninu ira aye re ku ninu ira ese re ku ninu ira ise re ku ninu ira lori apata kristi mo gbe o le bebe si sare be si nfo lori apata kristi mo gbe o si bebe si sare eni sepe fun e o pada si lori eni kegun fun o ko para e o wa fi sojo na re fi daru ogun ye seba
2: Jordan Knight Show, and today will be
3: or 081-3238-9415 081-3238-9415.
0: 38 94 15. Ma not sorrow, I say, and your conto, Tony dear Tony Conica, and say your conto, do what I know me, be on what you are. I hear your doubt, the bounty more software, the belly whipper, the day time money, in the day or the Tianon number, Kin said, dear Ben, I send it the day. I shall not long back time money. Cosopa Mr. Kony Mrs. Kony Alaja, Kony Pastor, Kony Wally, only the day. In other words, in Yamotoba, no Bawi, Bobina, Colon Bassoro, or no one did that time money. It was told Bamba, but I did it at the day when one Bassoro. Bobby, any mafi woli shere, but the thing of Yaga Mashereni, be alone with a diet or be a winner for Canada, for ya share, Tabera, let it two at that died. More one in no one for you of a guest. I go make you a ball, I go make you a man, you do Sunday, you do a little bit of pain, your father, or that IT, or I know money lay on that one bed. To the other friend beyond the day, other friend saw the light, and don't die any rich at all, and don't damn any rich at all, and don't flow your any rich at all. Mamba do a pair, only know you quadra, and then talk along.
3: Is 09158994 0816 96 0915 89 4696 or 081-32-38-9415
4: Àwọn owó kan wà tẹ́ gbọ́ wá dáni dúró ni wọ́n téèyàn bá dìde ọ̀tá da dúró wọ́n bí gbogbo àwọn tó tó dìde láyé gbogbo ló gbé ìgbésẹ̀ àwọn tó gbé ìgbésẹ̀ àwọn ló máa ń complain ayé kìí ṣọ̀rọ̀ pé mò ń complain ìgbésẹ̀ ni olùfẹ́ o ní láti gbé ìgbésẹ̀ èyàn ìwàkúwà lèyàn wá nǹkan tó sọnù ọwọ́ ò tí ì tẹ nǹkan tó ń wá òun sùn nílé ọwọ́ ò tí ì gbọ́ òun pe wòlíì kan ní èkó dá tọ́wọ́ èèyàn bá tẹ okùn idà ló máa ń béèrè ikú tó pa ìyá ẹ̀ mo gbàdúrà pé àṣà ìgbédìde àṣà ìsọdínlá àṣà ìfàyègbà ó yẹ kó balẹ̀ ọ̀rọ̀
3: yìí
4: ajá gbàdúrà mẹ́wàá yìí mo fẹ́ ká jọ gbà á sọ pé ọwọ́ tó so mí mọ́lẹ̀
3: ọwọ́ tó so mí mọ́lẹ̀
4: mi ò gbọ́
3: ọwọ́ tó so mí mọ́lẹ̀
4: máa já ọwọ́ tó so mí mọ́lẹ̀
3: ọwọ́ tó so mí mọ́lẹ̀
4: máa já yọ
3: ọwọ́ tó so mí mọ́lẹ̀ oyè máa já ọwọ́ tó so mí mọ́lẹ̀ oyè máa já
4: Ayé mi gba ìtura.
3: Ayé mi gba ìtura.
4: Ìran òjò kí n lọ bí gbóná.
3: Ayé mi gba ìtura.
4: Ayé mi gba ìtura. Oluwa wa.
1: Amen.
4: E so pe owo Oluwa.
1: Owo Oluwa.
4: Wa si ara mi.
1: Wa si ara mi.
4: O wa gba.
1: O wa gba.
4: Wa si ara mi.
1: Wa si ara mi.
4: Eni to ba dalagba laye gbo won e.
1: Yes sir.
4: Eni to ba je alagba laye ki gbo won e.
1: Ramasa.
4: O ko joko de fe dide. Ta lo dide be. Àwọn tó ń dìde wọn wá ọlọ́run ni wọ́n wá ní ó ní àwọn nígbà tẹ̀lé rí ó ní ẹgbẹ́gbà tó wà nítòsí wọ́n wá ní ìwọ́ ń ṣe lóde fẹ́ dìde ọ̀gá ọjọ́ sunday ní aago mẹ́jọ a ó da òró ní orí ẹ sí owó àtẹsẹ má sọ pé ibi tó wà dìnà ohun tó mú ọgbọ́n mi lónìí ó túmọ̀ sí pé ìwọ́ wà lára àwọn tá a rán mi sí bí olúwa ti wà máa pe àwọn nọ́mbà yìí nísìnyí bàbá ẹ sọ ọ̀rọ̀ àṣẹ kan àti pé báwo la ṣe máa débẹ̀ ẹ pe àwọn nọ́mbà wọn.
5: 0915899 4696 0915899 4696 or 08132389415 08132389415
4: Back at the street. Ní Genesis bus stop, Igando Road, ìṣẹ́rí ìdímù ẹgbẹ́ rẹ̀ roundabout. Tó bá ti dé ìṣe ìdímù ìṣẹ́rí roundabout, ṣe fẹ́ sọ̀rọ̀ Igando, dúró ní Petrocam, sọ wípé òun lọ sí Christ World, back at the street, wọ́n gbé ọdẹ bẹ̀. Eléyìí ni ayọ̀ mi o, ọlọ́run gbọ́ tèmi. Ọlọ́run máa ń gbọ́ tèmi, wọ́n wo ẹgbẹ́gbẹ̀, wọ́n àwọn èèyàn tó ń wá láti gba ìyanu. Tí wọ́n bá rí kẹ̀kẹ́ níbẹ̀, wọ́n máa ní wá. Ọ̀gá má máa jókòó, má máa sọ wípé ọlọ́run ọlọ́run òróró, ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Èèyàn ń múra sí àjọ̀mọ́ ẹ̀ ni, èèyàn ń múra sí ọ̀rọ̀ ògùn ẹ̀. Ó ń pè ọ́, ó ń pè ọ́ ní àárọ̀ sunday ní aago mẹ́jọ. Mo gbàdúrà wípé òní ṣe lásán. Máa kọ àwọn nǹkan tí mo ń sọ yìí sílẹ̀ 29/30/31. Ìṣòro resurrection night 3 days. Sọ fún ọmọdé, sọ fún àgbà, sọ fún ọ̀rẹ́, sọ fún àwọn ọmọ ẹ̀ sínú mọ́tò. Ẹgbẹ̀jọ̀ wa gbà ọ̀rọ̀ olúwa ọ̀fẹ́ ni o. Gbogbo ẹni tó bá àpíà àtọmọdé àtàgbà. Olúwa ní fún gbogbo wọn ní òróró yìí. Ayé mi àti ẹ yóò dìde. Aago mẹ́sàn-án lálẹ́ alẹ́ 29/30/31. Kìnìyàgídà la máa wà ń bẹ̀. Àwọn olórí ẹ̀mí káàkiri ayé wọ́n máa wà ń bẹ̀. Sáyẹrẹ láti gbà nínú òróró yìí. Ọ̀gá wọn ò ta fún ẹ o, ọ̀fẹ́ ni o, wọ́n gba ìyanu. Tó o bá ti lo òróró yìí after 7 days sínú òrí ìyanu àṣepọ̀ lọ́rùn òpè mi. Wọ́n á sáré bọ̀ kó wá gbà ní ìrọ̀lẹ́ ọ̀la ọjọ́ Wednesday. Ibi kí n tó bá wà wọ́n darapọ̀ mọ́ prophetic hour ní aago mẹ́fà ní ìrọ̀lẹ́. Olùfẹ́ Jésù ń pè ọ́ ẹgbà dèdè rẹ ló dé yìí ẹ tún pe àwọn nọ́mbà yìí fún wọn.
5: 0915899 4696 0915899 4696 or 08132389415 08132389415.
4: Máa sọ pé bàbá wòlíì bá ń kọ́lé ẹ̀sùn rẹ̀ fún mi. Bàbá wòlíì máa pè títí tí màá fi gbé. Ẹ̀yin tírí ọ̀rẹ́ ẹ máa pè gbogbo àwọn náà máa ń gbé tí màá fi tú yọ̀nà máa bẹ̀ ẹ̀sùn rẹ̀ fún ọ. Yóò dẹ̀ dá a fún ọ. Àdúrà ikú mẹ́ta sọ pé bàbá.
1: Bàbá
4: mi ò gbọ́ bàbá.
1: Bàbá
4: ilé àdè mi máa.
1: Ilé àdè mi máa.
4: Já já ọ̀wọ́ tàbí di ọwọ́ mi.
1: Ọ̀wọ́ tàbí di ọwọ́ mi.
4: Já já oyo oyo oyo oyo.
1: Ọ̀bàdé
4: bàbá
1: ọ̀
4: ilé tàbí di ọwọ́ mi.
1: Ilé
4: tàbí di
1: ọwọ́ mi.
4: Já já.
1: Oh, my God.
6: baba.
7: Baba.
6: For one of them it's all.
7: For one of them it's all.
6: Baby, did they talk
7: about baby, did
6: they talk about
7: baby, did they talk about baby, baba.
8: God bless you.

0: gbogbo ọta dini lọwọ kí wọn gba ọfà
1: ìnáàmà
0: kalẹ edebele gbẹdú ọdọ yẹsà ruhaili lenata kábàlá jìdìá torí ìṣòro òní tuesday tá a máa ṣe mọ́jú àárọ̀
1: la
0: ó máa lè débi
1: ẹni
0: tí ò bá lè rìn
1: a
0: ní kí wọn gbé o ìdí ni pé iṣẹ́ ìyanu ti máa bọ̀ iṣẹ́ tó lu aníká ṣe yẹn sí orí ẹ̀ ó ti parí ẹ máa rógò lọ mo fẹ́ wọ yàrá àṣírí gbogbo ẹ̀yìn tí ayé yín ò sáré ó yẹ sáré lójú kan ayé rẹ̀ sáré wà fò nísìnyí o ayé rẹ̀ fò ó dẹ̀ ní jábọ́ mọ́ sọ pé mo sáré mo fò mo kọjá ẹgbẹ́
1: mi
0: ṣe àmì gbé òróró lẹ̀ gbé omi lẹ̀
1: mo bọ̀ abẹ́rẹ́ ta.